gbogbo olùgbọ́ mi jákèjádò ní gbogbo ibi tí ẹ ti ń láǹfààní láti gbóhùn mi àti láti gbọ́ mi ní kùtùkùtù ní àkókò yìí lọ́mọdé lágbà mo kí yín tológun tológun mo ń kí yín tẹlẹ́sọ̀ọ́ tẹlẹ́sọ̀ọ́ mo ń kí yín lónìí ọjọ́ kẹwàá oṣù kẹwàá ọdún 2026 lónìí sátọ̀dé ọjọ́ àbámẹ́ta kí n tó bọ́ sórí Facebook, YouTube àti TikTok pẹ́pẹ́ yọ pọ̀nmọ́ láàárọ̀ yìí à ń dì pẹ̀lú ọkọ ẹ̀mí. Níwọ̀n ìgbà tí ẹ wà kí ìwà lásán gbogbo ilé ni mo kí good morning sir good morning ma how are you and how was your night. Mo fẹ́ kí gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run ó dìde ńlẹ̀ mo fẹ́ ká lọ síbi pẹpẹ ìkan nínú àwọn ọjọ́ tó lápẹẹrẹ today is 10-10 ẹni 10-10 ọjọ́ pàtàkì. Pàtàkì àmọ́ fẹ́ kẹ́ ju ọwọ́ yẹn sí bàbá mi bàbá rẹ̀ gbogbo lẹ́dà níbo lẹ wà mo gbọ́ létí mi ni ẹ ṣe fi òní dá májẹ̀mú bí èmi ọlọ́run bá fa bíbọ̀ ọjọ́ tí n bá fa bíbọ̀ mi sẹ́yìn ọ̀pọ̀ yín lẹ́ọ̀nà tí òní tẹ́ ó dúpẹ́ òní ní ọjọ́ kẹwàá oṣù kẹwàá olúwa ní ká fi wọnú májẹ̀mú gbogbo lé máa fún yín ní instruction méjì sí mẹ́ta kó tó di pé máa kú o nínú prógráàmù tí mo wà nú ẹ̀yìn so gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run ẹ já lọ síbi pẹpẹ ẹ ṣe dọ̀bálẹ̀ kẹ yí ká ọ̀tún kẹ yí ká òsì pé bàbá mi mo gbé ọ̀gà olúwa sọ bẹ́ẹ̀ mo gbé ọ̀gà o olúwa èmi

ẹṣẹ ọyẹ wa yi ẹyi sọtun ẹyi sọsi baba mi lóni ọjọ kẹwàá oṣù kẹwàá gbogbo àwọn ọmọ rẹ ni ẹ dọbalẹ ti wọn kí ọpọ ṣe títí láì lọpọ ẹwà lọdọ rẹ o gbẹyin ọmọ ọlọrun wa kígbe lóhùn òkè pé jésù o ṣe o ẹmí mímọ òkú ìtọjú èmi àtàwọn ọmọ mi ògo ni fún ọ jésù jésù olúwa wa gbogbo ẹyin ọmọ ọlọrun níbo lẹ wà anointing wọn yín kọ anointing wọn tí mo fún yín ẹyin tẹ bá níṣó lè gẹẹti ọìlì ẹni ọìlì níbi tẹ bá wà ẹ dìde so lè jájọ kí alleluia ńlá mẹwàá ògo mẹwàá lónìí ọjọ kẹwàá oṣù kẹwàá níbi tẹ bá wà ìré gbọdọ wà ni ìbùkún gbọdọ wà ni ẹ wá ìwà lásán ẹyin tẹ bá gbàgbọ so níbi tó ọba wà I just want you to stand up and shout ten solid hallelujah somebody stand up and shout ten hallelujah oh yeah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah efi ogo mewa ogo ogo ogo ogo ogo ogo ogo ogo ogo ogo fun mesaya mo ti so ko si bo se mo gbe ogo soke tomo ki ogo to ni logo laye eran tin ti bi me ni so ninu we genesis chapter 8 ni verse 2 3 4 5 oni omisi kan le ni osu kewa oni ni 10 ninu osu kewa bibeli so nkan kan ninu we sakaraya chapter 8 verse 19 oni bayi ni oluwa wi awon omogun oluwa awon omogun wi pe awi osu kerin ati se ati ke osu karun ati awi osu keje ati osu kewa yi ki lo ni yoje yoje ayo iyan tun mo si pe osu yi osu ayo ni osu idunnu osu igbega ati inu didun ati apeju ariya enikan ni kini te le fe ka se o nbe ninu iwe esther iwe esther chapter 9 ibi ni ma ti ka verse 22 o ni bi oju eyi ti awon ju ti won simi kuro lowo awon ota won gbogbo eyan gbowo lori oni to je 1010 mo pase ni ase lati simi kuro lowo gbogbo awon ota re so le foke ni igba mewa loruko

0: ẹ̀yìn ọmọ ọlọ́ni kẹ́ni kí mọ̀ ń gbọ́ yá wàdà bí eré ọdún ìtì ń lọ sópin ọdún ní lọ sópin ẹ̀mí ìrẹ́ ọlọ sópin gbogbo ẹni tí ń gbọ́ mi ẹ̀mí ẹ̀ ò tí ì lọ sópin o ẹ̀mí ẹ̀ ò sì ní lọ sópin o ní kúkú òjijì in the name of Jesus ẹ gbọ́ o gbogbo ẹ̀yìn tẹ́ wà ń sóná church bá a sì sóúnjẹ tó ń kálukú ṣe tó fẹ́ nìkan lọ́la o lè fún lówó tí è sóúnjẹ bọ̀ lónìí tọ́jẹ́ tẹ́ntẹ́n sóúnjẹ àti ọ̀la ó tún wá wu tálíkà kan wà tó fún lẹ́bùn o lè mú aṣọ kan tó tí ì ràn o lè mú bàtà tó tuntun kan o lè mú aago ẹ̀ mú bọ̀ ní chọ́ọ̀tì lọ́la so tomorrow is going to be exchange of gift kò sẹ́ni tó lè na ẹ̀bùn yẹn sí àjọ fi ẹ̀bùn ọlọ́run gbọ́ tó bá lè ṣe bẹ́ẹ̀ máàkì ibi táyé rẹ dúró tó dé báyìí kọ wá wo ohun tí ó ṣẹlẹ̀ kó tó di next year giver never lack giver never die àfìgbà tó ọlọ́run bá tó san oore tó ṣe ìyẹn nìkan kọ́ mo fẹ́ kẹ́ ẹ bá mi polówó ẹ̀ kẹ́ ẹ bá mi sọ fún gbogbo àwọn èèyàn ẹ̀yin tẹ́ ẹ̀ ń gbọ́ mi lórí facebook youtube àti tiktok ẹ bá mi ṣí àrẹ̀ fẹ́yàn mẹ́rin mẹ́rin ó ti bẹ̀rẹ̀ náà nìyẹn ní ọ̀sẹ̀ tí ń bọ̀ saturday tí ń bọ̀ ó dín ọ̀sẹ̀ tí ń bọ̀ báyìí òní graduation fún gbogbo àwọn bible school òní graduation ọ̀la fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ parí bible ní certificate yín but ǹjẹ́ jẹ́ mọ̀ pé leadership seminar ó ti bẹ̀rẹ̀ fún gbogbo àwọn tí wọ́n jẹ́ ìránṣẹ́ ọlọ́run dádì mo invite yín mọ́mì mo invite yín sí summit yìí there is going to be leadership summit fún gbogbo àwọn pastor evangelist ìwọ tó jẹ́ ọ̀dọ́ ní ọjọ́ méjì thursday and friday fún gbogbo ẹ̀yin tẹ́ ẹsẹ̀ṣẹ̀ dájọ́ ọ̀lẹ̀ ẹnìkan ni wọ́n mọ̀ láàfọwọ́ wọlé ni ẹ̀fọwọ́ wọlé ni o iye èèyàn 1000 lábẹ́ accommodate so ní agbára ẹlọ́run thursday and friday lọ́jọ́ friday wẹ̀jẹ̀ wẹ̀múni lágbára ọlọ́run wá síbi certificate lẹ́yìn lọ́wọ́ kò síbi tó ti lè lead we are training 2 days leadership training 2 days for the people that want to grow their church is basically tó o bá lọ́mọ tó o fẹ́ kọ́ bọ́ ọmújọ rẹ dàgbà fi ránṣẹ́ ẹnìkan ni wòlíì bóun ni màá fún yín ní nọ́mbà tẹ́mọ̀ pé tẹ́mọ̀ ṣe registration sí gbogbo ẹni tó fẹ́ ìdàgbàsókè ìjọ kì í sowó kan tó wọn o 10,000 péré ni just 10,000 ẹnìkan ní kí ni nọ́mbà kí n lè tètè a fẹ́ búùkù fún àwọn èèyàn 1,000 torí jíjẹ mímu wọn kì í ṣe ìpàdé ìkówójọ ìpàdé fún àwọn tó bá ń pinnu tán ni for leaders and gbogbo ẹ̀yin evangelist is opportunity for you gbogbo ẹ̀yin pastor for the growth of your church and gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ jẹ́ adarí is a great privilege nọ́mbà yẹn ni 081-40-63-06-99 081-40-63-06-99 ẹ pé pastor tosin ẹ mọ̀ register bàbá ti mú àwọn èèyàn 1000 ẹnìkan ní à ṣé mo fẹ́ sùn bẹ́ẹ̀ yẹn dọ̀la ọjọ́ friday kò sí tó burú nù ẹ̀ ọba ti lè sunú church opportunity ni but tó ọba register wọn níjọ wọlé at all it is only for people that registered oúnjẹ ọjọ́ méjì wà nù ẹ̀ o bí ogo ṣe ń jẹ́ ti ọlọ́run so kó o lè mọ̀ pé kì í sowó rẹ̀ bí o ṣe ń part tí ó ní àti agbára tí ó tẹ̀lé lágbára ẹni tó láyé àtọ̀run ọjọ́ thursday and friday kò ní sípàdé fún gbogbo sóná church lọ́jọ́ yẹn aago mẹ́wàá sì ni lọ́jọ́ thursday aago mẹ́wàá náà ní ọjọ́ friday yóò sì mọ̀ tán ní aago méjì ọ̀sán 10-2 ni gbogbo ẹ̀yin tẹ́ ẹ ka bible yín tán tó bá wá di saturday àti gbogbo àwọn bible school a graduate yín lágbára ẹni tó láyé àtọ̀run.
1: Ẹ̀lú bàbá mi ẹ káàárọ̀ èmi ni ọmọ ọjọ́ yìí o mo ní testimony mi náà ti lẹ́ẹ̀rí mo ti jèrè lẹ́yìn yìí o bàbá mi orúkọ mi ni ọmọlára olùsọjí nígbà tá a máa fi délé lánàá after 7-7 mo ti bá 500,000 nínú àkáǹtì mi ọkọ mi ló fún mi ó ní kí n fi kún owó ọjà mi mo dúpẹ́ o mo dúpẹ́ o mo dúpẹ́ o mo dúpẹ́ o èmi náà ti lẹ́ẹ̀rí o bàbá mi mo mú ìdá mẹ́wàá tèmi náà bọ̀ lórúkọ jésù ẹ ṣe sá.
0: Nice! Gbogbo ẹ̀yin tí ẹ wà ní Jesus City ṣe ẹ rántí àbọ̀ ẹ gbàgbé pé mo lẹ́bòwó lé ara ẹ̀ ló ń gbọ́ yìí. Àgbúgbò ẹ̀yin ọmọ ọlọ́run tẹ́ ń gbọ́ mi ọ́ìlì tí mo wá fún yín wà wá anointing agbárí rẹ̀ wa anointi ese re otun atese ri osi wa wa ki gbe pe baba mi ko to di woye odun tin bo se nkan kan bayi ninu aye mi mo nbo eje ngbo ti mama isona engineer ya woli
1: oruko mi ni iyafin adebayo o ma dupe lowo olorun fun ori tolorun se ninu aye mi mani olorun fi mi sile nigba ko kan ki ma satori asan tori mo tin send awon eri mi si waju o dun mi ti eri okan mi ni Jesus City lana nitori pe arugbo ojo dabira yo ninu aye mi omo mi wa ni UK London precisely awon na ma jo yin program te ma lo se ohun ati yawo e emi na ti ma mo tin wole mo tin jade lati 2019 to mo mi ti se graduation to jade university mo lo nigba yen so mo tin wole mo tin jade lati gba yen mo wa le wa se wedding mo wa se traditional wedding won ni October ni wo yodu to lo awa na lo awa meji emi o kan ma send awon nkan ti ma se si mi emi ni mo type ni mo ko gbo awon kan ta type ta lo ta ko lo sabuja won de fun gbogbo wa ni visa mo se n ba yin soro yi baba mi visa wa lowo mi tin ba tun ma lo tin ba fe lo lo lati le mo iwe wa lowo mi tin mo fi le lo olorun ojiji na lo se o mi o ti e ti join church gba yin ori afefe ni mo ti ma n gbo tori fun ara mi na ni mo ba ipe yi pade lori Facebook ati gba yin laye mi ti yi pada osu mewa ni mo fi ko ile le igba ti mo pade ipe yi osu mewa ni mo fi ko ile ti mo fi ko sibe sugbon igba to di October 1st bo mi se pe mi niyan nipe awon change moto awon ma send the picture moto yen sin yi daddy inu mi dun moto ti won se ni September oun ni won ra ni October 1st ma send the moto yen sin yi
0: na mo ri moto yen mama mo ri bo se ndan bi oju asewo nkan be nbi kan mama gbogbo mama to ba fo oke mama mo ba wi o omo ri oro na lo in the name of Jesus eje n fowo atomo di mama ilenu mo nbo n gbo tan gbogbo eyin omo olohun gbogbo eyin te wa sona church be yin no se sonje niyan a jo se po ni eje e sonje to da fun ayin loni to ba tun jola sonje te nikan na mo wa wa tatalika kan lore gbogbo eyin te nbo ni wema mo ti so be mi o se se temi ohun olohun ni lati iwo road e wo moto gbagi eleve so kale ni wema ebere church olorun ojiji ni bi garage yen isin alakoko yo bere ni ago meje elekeji yo bere ni ago mesan inu mi si ndadun because ti olorun ba ti mu instruction kan to da wa bayi iyato nla fe de bayi awon kan emura o gbogbo le emura o daddy ati mommy mo de janton gbo gbogbo yin te ngbo mi lori Facebook YouTube kan follow instruction yen ko si ni bo se tele instruction ti ayori oni kun e ba mi waasu e fun gbogbo awon eyan ba mi pe eyan meta merin ka won na o le ba se be o le padanu ibukun to nbe ni die mama yen ma soro yin bo mo nbo
1: igba to tun di Tuesday awa ninu awe lomo mi ba tun send message mi pe ohun ni great news fun mi odo ni indefinite lowo to lo to fi wale to fi wale to fi njade bo ko ti ni red passport o kan din di pe mi ni May pe mommy emi bere si ni wa si Jesus City ni March o kan pe mi ni May pe mommy ma send the program si won ton ma ngbo o ni ma fe join awe ta ma ngba yen tori o fe duro de year to ku kon to gba indefinite o fe gbe wole pelu igbagbo o de gbe yen wole daddy afi bo se pe mi lojo Tuesday pe mommy I have a great news for you mo se pe mo ni dole to send the message o kan fe ki ko o fe wo ya mo online o pe ni bayi ko ti olodun glory si mo gbe ki lo sele lo ba ni won ti fun ni red passport
0: engineer ki won fo mo mama yi
1: lo ba ni won ti fun ni red passport
0: adua mi bere si gba po gbogbo awon tin be UK ba se ngba du omo won na mo wa be eje mo gboro mama ibo eje mo gbo won bo
1: daddy olorun yin dun si eyin o de le se nkan fun olorun yi ko ma san fun yen pada ni ilopo teyin o lero ore majemu ti mo ma san temi ma san tawon omo mi ma san ti yawo e olorun o de fi ore yen doju ti mi daddy o dupe lowo olorun ipe to daju ohun ni ipe yi e ma tesiwaju ni daddy idi ope mi leleyi o mo dupe lowo olorun jiji o
2: mo fe adura kan lori aburu e to ku ni kan loku Nigeria ko Olorun ko ba mi se irin ajo ti e na ni kankan loruko Jesu ipe yo ni ku o e se mo dupe sa ide opo emi leleyi o
0: mama omo yin ti rona lo aye to dun loku te mo fi gbogbo ajo aye yin gbe in the name of Jesus
3: hello baba mi e ka ro sa o e ku se oluwa oluwa ma so agbara be tun o e se gan we ni faya sise ranse ni fomo sise ranse o ise ranse yin a ma tesiwaju oku ni lole lai lai lai lai ipe ipe mi o ipe ipe mi oruko mi ni omo labake lati ilu eko ewe nla branch e se o e se eku atileyin wa olohun ni fi eyin na sile o nipasẹ iyo yen ni mo fe soro npe o baba mi iyo yen ti di iyo agbara ni iyo agbara ni o ni ile kan ti mo fe fi rent latojo yi awon eyan wa won wa ki se pe won wa won wo won lo won wa won lo ha mo wa wo pe ki lo sele ile inu estate ni ile dere ah ile owo le nbe yen baba mi ko ye mi mo wo wo mo ni ki lo de mo wa ni suru mo ni suru mo ni ma ni suru ta ma fi sise iyo yen ton igba ti a sise iyo ton baba mi mo ba gbe iyo lo o mo ba da senu gate mo da si gbo compound inu ile yen baba mi e wa lo on the first on the first te wa on the first te wa o je Thursday won fe pe mi pa ninu service pe awon to fe gbale to fe gbale daddy won wa wo lojo Thursday ojo Thursday yen gegegegege daddy ti won wa wo yen ojo ele ni yen sowo o ya mi lenu o ah ipe yin o ni doku baba mi ijoba Olorun te mu wa lo loruko Jesu a oni kuna re o akoto agbara loruko Jesu e ba mi ki

0: ṣáájú ẹ̀kọ́ gìrì ká mú yan gan ká iṣẹ́ yan gan ní yá yan gan lára 32 FM òun gan láyé ń gbọ́
1: ká tún jọ rẹ́rìn àrí tàkìtì.
2: Ìròyìn ọ̀fẹ́ láti máa gbọ́ wa.
0: 32 FM 94.9 Laughter House Orí òkè Tété Premier Mọ́kọ́lá Ìbàdàn.
2: A ti lórí ọ̀fẹ́ láti máa gbọ́ wa báyìí a tún gbé nǹkan míì dé láàárọ̀ ọ̀tọ̀ bẹ́ẹ̀ sì ni má jà gbọ́ kan ò sí ń bẹ̀ torí pé n tó ti kálé tó ti ka kò ní ẹ ti máa gbọ́ nípa seed care iléeṣẹ́ kan àrà ọ̀tọ̀ tó jẹ́ pé wọ́n ti mú kí ohun gbogbo kó dìrọ̀rùn fún gbogbo tolórí tẹlẹ́mù tá a bá ń sọ̀rọ̀ nípa ká ní nǹkan gbogbo ní onírànà tá a bá ń fẹ́ lò tá a mọ̀ sí dúkìá iṣẹ́ móhùnmáwòrán tẹlifíṣàn ni àbí ohun yòówù ìṣọkọ̀ àtàwọn nǹkan míì tí ń fi mú kí ayé ó dẹrùn fún ni ṣùgbọ́n tá à ń wò wípé bílé ayé ṣe rí lóde òní ǹjẹ́ ọ̀nà àti rí àwọn nǹkan wọ̀nyí nírọ̀rùn wà bẹ́ẹ̀ ni èyí ni ìdáhùn ṣùgbọ́n wọ́n ní ẹnu oníkan láti gbọ́pọ̀n lọ́jọ́ òní àlejò kan ń bẹ pẹ̀lú mi tí wọ́n di aṣojú iléeṣẹ́ CD Care máa fẹ́ kí wọ́n nà ń bẹ fún ẹ̀yìn aráalé nínú kalẹ̀
3: ẹ ṣeun olóòtú ẹ kú ohun ní àtàárọ̀ orúkọ mi ni Okunola Abdulhakeem gẹ́gẹ́ bí ẹ ṣe sọ ní ẹ̀kan CD Care CDCARE application tí ó ń sọ ààlà ọmọ orílẹ̀-èdè Nàìjíríà di mímú ṣẹni nítorí pé o ní ó fún wa láǹfààní láti ra gbogbo nǹkan èlò onílé pátápátá tí ó ń wù wá tí a fẹ́ rà láti orí inú yàrá mattress la fẹ́ rà ni o a fẹ́ ra fan ni o AC ni a bọ́ sí ilé ìdáná a fẹ́ ra gas ni o pot ni o microwave fridge ni a fẹ́ ra freezer ni o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lẹ́yìn a tún wá bọ́ sórí pé iná ṣe ń ṣe mọ̀nàmọ́ná báyìí tá a fẹ́ máa ra bí sólà ìbátan kankan àtúntà ni CD Care a tún wá kò lórí ẹ̀ irinṣẹ́lókù tá a fẹ́ ra ọmọ mi ti ń kọ́ṣẹ́ télò mo fẹ́ ra sewing machine fún ẹ̀yìn mi fẹ́ ra kẹ̀kẹ́ mọ́rúwá mo fẹ́ máa fi ṣiṣẹ́ so gbogbo àwọn kan báyìí ló wà lórí CD Care app tẹ́ mọ ra alákọ̀ọ́kọ́ ń bẹ̀ kò sí èlé kankan lórí rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé iye tí wọ́n ń tà á lọ́jà látún wá tà fún yín ẹlẹ́ẹ̀kẹta ni pé ẹ tún wá láǹfààní láti máa san díẹ̀ díẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin tó jẹ́ pàpàǹbarì ni pé ẹ ní tí ìsanwó tán tẹ́ fi máa gbé lọ àǹfààní tí a fún àwọn èèyàn ni wípé wọ́n lè ra nǹkan kẹ́dẹ̀ máa sanwó díẹ̀ díẹ̀ láti oṣù méjì títí dé oṣù méjìlá tó bá jẹ́ pé ọ̀sẹ̀ọ̀sẹ̀ náà fẹ́ máa sanwó ni wọ́n láǹfààní ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ méjìdínláàádọ́ta 48 weeks nìyẹn tán bá ti ń dé ìlàjì oṣù tàbí ọ̀sẹ̀ tí wọ́n bá mú CDK mọ̀ palẹ̀ gbogbo nǹkan tó bá ti láwọn fẹ́ ra yìí wọ́n mọ̀ gbé wá sí ilé wọn tàbí ọ́fíìsì wọn kò sì túmọ̀ sí pé wọ́n ra nǹkan ẹyọ̀kan lọ́wọ́ wọn ò láǹfààní àti ti ra nǹkan míì ò rárá o tí wọ́n yá mo ra mattress lọ́wọ́ wọn ò pé ok mo fẹ́ ra gas cooker ẹ lè mú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tẹ́ dẹ̀ mọ sanwó díẹ̀ díẹ̀ láì ní èlé kankan

0: 32 FM, 94.9.
1: Tun ba lo rayo wa nitori po lowo lowo tun ba tan po rayo wa nitori dukia to po to ni okan o ti balẹ po rayo wa alafia lo gun oro saaju ara re o ilera sile mi gigun gbogbo arun tin se da laye na ko laye fin se ni bidọ ti ba po lara ti gbogbo engine ta se da da ba se be to kose mafoya to ba se bi eni rara tara re o se dede pinu lo kan yara re o Benetton clean sani ko semu agbanu gbade fogede gede ara danu Benetton jagun labi panko pe ore ara tomade tagba tokunrin to obirin lo le lo oso kunrin so obirin do pepe Benetton clean sa tegese maradan bi korosin Benetton cleanser kikide gbogi ti o lo tinu la fi se o ti wa ka kire le taja ogun jake jado le Nigeria asun wa lagbata fun Benetton cleanser pe number code demand 00-3405-1533 00-3405-1533 ile se emi one naturalist care lo se Benetton cleanser ohun laye tun lo.
2: Ladies and gentlemen, the bride and groom are about to cut the cake.
3: It's about to go down.
4: What?
5: My love, what happened?
4: Before I marry you, the TV where you promised, the fridge, Uncle, where is it? Washing machine, Uncle, we have been using my hands to wash clothes in 2026.
5: Cancel this wedding. Relax, everybody. Who said I must buy everything once? I use CDK. CDK? Yes, so I dey pay small, small. Fridge, washing machine, even solar system. Now CDK.
4: So all those things don't already dey house?
5: Abba, since last month.
4: Ah, Pastor, continue the wedding.
5: Yourself. Get phones, TVs, solar appliances, furniture, and more on CDK. Pay small, small. Zero interest, normal market price. Download CDK today.
6: Visit us at Mokola Road, Veterinary Bus Stop, and Akwata Inside Sanctuary Filling Station. For more inquiries, please call 0707-460-3911.
7: CDK! Pay small, small. Live BB!
8: Akomoran Day 2026!
9: Gbogbo ọmọ ẹgbẹ́ nílé lóko àtìlẹ́yìn òdì ó tún ti yá ẹjẹ́ kájọ ṣẹ́ ọjọ́ ayẹyẹ àkọ́mọ́ráńdé tún ti bọ̀ lọ́nà dẹ̀dẹ̀ yóò wáyé ní ọjọ́ kejìlá oṣù kọkànlá ọdún yìí November 12, 2026 ní Liberty Stadium nílùú Ìbàdàn bẹ̀rẹ̀ látago mẹ́wàá òwúrọ̀ gbogbo ètò tí ó wáyé lọ́jọ́ náà rẹ̀ bọ́ọ̀lù gbígbá àkọ́jáde ọkọ̀ fún àwọn àgbàgbà ẹgbẹ́ ìfilọ́lẹ̀ owó 500,000 naira fún ẹgbẹ́ àfihàn CCTV camera fún gbogbo ojú ìṣàn wa ìfilọ́lẹ̀ ẹgbẹ́ alájẹsẹ́kù fún àkọ́mọ́rán ìdánilẹ́kọ̀ọ́ láti ẹnu àjọ elétò ìdìbò ìkọ́jáde ìwé tí Comrade Solomon Olúpòde alága àkọ́mọ́rán nípínlẹ̀ Ọ̀yọ́ kọjáde bàbá ọjọ́ náà ni Alhaji Tomiwa Ọmọlẹ́wà alága ọjọ́ náà ni Comrade Bosun Olabiyi Agoro Ààrẹ Pengesan tí wọ́n tún jẹ́ alága TUC alájọ pàtàkì ọjọ́ náà ni Ọlọ́lájùlọ Gómìnà Ṣèyí Mákindé alága ìgbìmọ̀ àjọ̀dún ni Chief Taiwo Ahmed Ológun Ẹrú ẹ mọ̀ gbàgbé o àkọ́mọ́rán dé ó wáyé lọ́jọ́ kejìlá oṣù kọkànlá ọdún yìí ní Party Stadium ó pọ̀ títí bíi èrò lálẹ́jọ́ bẹ̀rẹ̀ látago mẹ́wàá òwúrọ̀.
10: Ìròyìn yàjóyàjó tàbí ohunkóhun tó bá ń ṣẹlẹ̀ lágbègbè yín tẹ̀ fẹ́ fi tó wà létí ẹ pé sójú òpó yìí 0704-700-4949 0704-700-4949 bí ẹ bá rí nǹkan ẹ̀rí dájú pé ẹ sọ kí àyíká wa lè wà lálàáfíà ojúṣe gbogbo wa ni.

0: Tablet day for adult, syrup for children, and drop for baby them. Rexol Paracetamol. Now, daily needs industries, they make them. After 2 days, you know better. Go see your doctor.
1: I said, you need to get the radio, me. 32 FM, you are okay.
2: Ìkànnì adẹ́rìn pòṣónú.
3: Ẹnu ọwọ́ sí àwọn bàbá wa. Ẹ sọ fún ọlọ́run. Olúwa gbogbo kùdìẹ kùdìẹ ẹnu ayé bàbá wa. Olúwa sọ ọ́ di pẹ̀tẹ́lẹ́. Olúwa bí bàbá wo. Olúwa wo bàbá palọ̀.
4: Bàbá ẹ̀hún gbólúwa bí. Bàbá ẹ̀hún gbólúwa bí.
5: Dáni ẹ̀yin ní sa.
4: Èmi
5: bẹ́ẹ̀ ni sa.
4: Olúwa dúwà wòye olùgbà.
5: Dáni bẹ́ẹ̀ ni sè jàmí ni.
4: Ẹ̀mí ìwòye olúwa náà tó ń dẹrù tó ń dára dúà tó ń gbà.
6: Ọjọ́ gbogbo kìkẹ̀rín.
7: Lọ́jọ́ ọjọ́ sí ọmọdé ìgbójú sókè wa gba òwò. Tágbà parojọ ọmọdé wa pa lọ lọ ni òwò. Lọ́jọ́ ọjọ́ sí àwọn àgbà ìwùwà ìbàjẹ́ òwò.

0: Man Nobi Machine. That's why you need Aleve.
1: Rise above pain with Aleve. If symptoms persist after 2 days, consult your doctor.
2: Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
3: Ètò ìgbéyàwó láyé.
4: Ẹ jọ̀wọ́, ẹ dúró lọ́jàre.
5: Kí ló ṣẹlẹ̀?
4: Kí wọ́n tó so wápọ̀, ǹjẹ́ o rántí pé o ṣẹlẹ̀ rí tẹlifíṣàn fún mi? Fìrí ìjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, iṣẹ́ ìléwà máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
2: Ní tòótọ́.
4: Ká ṣáà sọ pé o ti rẹ̀ wọ́n àbí?
2: Ta ló ti sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK wà?
6: Ìwọ ló tún jẹ́ CDK báyìí.
2: Bẹ́ẹ̀ ni o, CDK. Ẹ lè ra fíríjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
4: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ̀ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí?
2: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
4: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.

ọkọ tí yàwó sẹ̀ tó pé òun ó dínú yóò bá ní yàwó rẹ̀ sí ọ òun fapá jánú ọkàn ní nǹkan ni ó jẹ́ ó nítumọ̀ tó pọ̀ sí à ọ yàwó sí ọ ọkọ rẹ̀ sí ọ wá ń pé à ó gbẹ̀san ó fìyà rẹ̀ jẹ́ yẹ̀yẹ̀yẹ̀yẹ̀ gbogbo àwọn tí wọn náà ṣe tó ti ṣe tó kù díẹ̀ káàtó sí tó mọ̀ ṣé gbogbo wọn náà wọn gbẹ̀sẹ̀ lára a ṣẹra wa dáríjìra wa láyé fi dùn pé lèèyàn fi máa ní ẹyí tí wọn ń pè ní kọ́kẹ̀yìn o kó fúrì ṣùgbọ́n ó di eléyìínú lágbájá ó di tàmọ̀dónú ìwọ ló ń fara nira rẹ gbọ́ ọkàn rẹ wúwo ni ó wúwo rinrin ẹni tí jàjọ wà láàrin yóò láàárọ̀ ìní ojá gbọ́ ká gbégbèsẹ̀ lórí ẹ̀ bàbá tí wọ́n pè wá lánàá ẹyin ò tí láwọn ó fún wa nọ́mbà tí wọ́n láwọn ó sẹ́ndì ẹ̀ bẹ́ẹ̀ bá ń gbọ́ mi láàárọ̀ yìí ẹ sẹ́ndì ẹ̀ wà bí kẹ́ ẹ pè wá kẹ́ ẹ fún wa. zero nine zero six two odometa 949

ọ̀gá àtọmọ iṣẹ́ náà tí ó di pé in tẹ́ fi bẹ̀rẹ̀ náà kọ́ lẹ fi parí ẹ̀ ẹ̀rín lẹ mú bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ìjà lẹ fi parí ẹ̀ ọmọ iṣẹ́ tó ṣe tó kù díẹ̀ ká tó sọ̀gá kó tó bínú kó ńbẹ̀ àbọ̀gá náà tó ṣe ní láìfi pẹ̀lú ọmọ iṣẹ́ kò sẹ́ni tí ò lè ṣẹ́ra wọn kò sẹ́ni tí ò lè ṣe ẹ̀yìn tó kù díẹ̀ sẹ́lòmíì bẹ́ẹ̀ wá fílẹ̀ tí ń lọ bẹ́ẹ̀ tí ń pẹ́ ń bẹ̀ ńlẹ̀ ìgbà tí ó bá yá yóò di táyì méjèèjì gan ó tiẹ̀ ti gbogbo bá dákọ̀ ẹ̀ ògbà sósì sósì sí wa torí pé o ti kánsù rẹ̀ kúrò lọ́kàn rẹ̀ pé kò sínú ẹ̀ tó tún lè bá ṣe mọ́ tí ò sì yẹ kó rí bẹ́ẹ̀ kò sẹ́dá tí ò lè wúlò fún ni o kò sí ẹ̀dá kan tí ò lè wúlò fún ni

0: Hello.
1: Hello, sir.
0: Yes, Ekaro.
1: Ekaro, sir.
0: Yeah.
1: Ejo tori Olorun fe be yin fun ejo ke ba mi pe do be nikan ni ejo.
0: Kilo
1: ni ba bi se yin loje.
0: Kilo oko yin.
1: Egbo oko mi.
0: Kini to sele, kilo da yin po.
1: O wa to ko mi na ni o. So no lo o no legbon pa laji ni o legbon pa wa ta. So o won ni won pe won pe won ni. Iná ni ó ń dá àjálẹ̀ ẹni tó sì wá ń sọ̀rọ̀ fún wọn òun ti kú ẹni yẹn ti kú sóbò dẹ̀ tí máa ń bọ̀ kọ́ ọ̀ máa sọ pé lọ́ọ̀dọ̀ ẹni yẹn kì í sóò ní òwà sọ́dọ̀ rẹ ìwọ ló lọ́ọ̀dọ̀ rẹ ó ní kankan bóyá tí wọ́n sọ lọ́mọ gbọ́ ọ̀rọ̀ yẹn ṣàwánú ẹ̀ láti bí ọdún méjì kò sì tíì fi bí ọkọ mi tán bẹ́ẹ̀ sì ní sáré aláàjì ọmọ ọ̀dà o èèyàn gidi ni bí ọba gbá sòrò lọ́ọ̀dọ̀ wọn wà láì wọ́n pààyàn lẹ́rìn bọ́ so iná ẹwà lọ sá ọkọ rẹ mi ìmọ̀ mímọ̀ ṣe fẹ́ débẹ̀ pé ga kí n lọ bá wọn ìmọ̀ bí gbogbo bá sọ fọkàn mí náà yóò màlá gidi pé ẹni tẹ́ni báyìí sọ mo dẹ̀ tún fẹjọ́ sunhun àwọn tó dé àbúrò ọkọ mi kan àwọn ní àlàjì èso bílíbí náà pàlà jí èso èèyàn bẹ́ẹ̀ tó omi ní kẹjọ kẹ bá mi pe wọn kẹ bá mi bẹ̀ wọn ẹjọ.
0: Wọ́n ní wọ́n pé tẹ̀ ń sọ yìí ṣé aláàjì tẹ̀ ń sọ yìí ni ó pé ọkọ yín sọ̀rọ̀ òun lẹ́yìn ni àbọ̀kọ yín ló lálàájì sọ̀rọ̀ òun.
1: Ẹnìkan ọ̀hún ẹni tẹ àbúrò ọkọ mi kan náà ni wọ́n á sọ tálàjì ò sọ fọkọ mi.
0: Ok yín ò ní pọkọ yín gangan ló ń bá làájì ìjà.
1: Ọ ẹyin ò àlàájì ò bá jà àwọn ò lè wá bá wọn ló yẹ kó lọ bá wọn orí ò lè dìde àwọn ló yẹ kó lọ bá wọn.
0: Tẹ̀bá sì bọ́kọ yín sọ ń fárígá ni pé òun ò lè lọ bá wọn.
1: Yóò mọ̀ lóhun ò lè lọ.
0: Ọkọ yín ń ṣàlè rọ́kọ yín bá sọ̀rọ̀.
1: Kò ní fóònù lọ́wọ́.
0: Ọkọ yín gangan ni a nídìí àti bá sọ̀rọ̀. Ẹ ti gbọ́ ọkọ yín gangan lánìdí àti bá sọ̀rọ̀. Torí inú àlàyé yín nìsín òun gangan ni ọ̀rọ̀ ń gbèrú oní ń bínú.
1: Ọ̀rọ̀ gbèrú ọ̀rẹ́ wẹ́n kára mi bẹ àlá abàlájì bóyá wọ́n lè wá ara yàn sí.
0: Bí wọ́n bá ran yàn sí tọkọ yín bá tó bá mẹ́ẹ̀sì àwọn tọ́ran wá ń kọ́. Ọkọ yín gangan la gbọ́dọ̀ ọkọ mọ ti ń ṣẹlẹ̀ àti tó gbọ́ àti bá ṣe mọ ohun tí ó mú wa tá a sọ fàlàjì tàbá pàlàjì náà. Bàbá arọ́kọ yín bá sọ̀rọ̀ bàbá làájì sọ̀rọ̀ pé kó bóyá kó ràn yàn sí àbí kó pé kó wá bí ò bá lọ náà ńkọ. Ìdí nù tó fi jẹ́ pé ọkọ yín gangan ṣe ẹ̀ sì sí lẹ́gbẹ̀ẹ́ wọn tẹ́ lè gbé fóònù fún wọn.
1: Kò sí yóò ti lọ bí iṣẹ́ lọ fún wọn ẹ̀ dẹ̀ ti sọnù.
0: Ọ̀dà bí aago mélòó náà le dé tẹ́ lè pè mí kẹ́ ẹ gbé fóònù fún
1: wọn.
0: Nine lálẹ́.
1: Bẹ́ẹ̀ni.
0: Ọ̀dà tó bá di bí wọ́n bá ti dé wọn ẹ pè mí ẹ wà á máa gbé fóònù fún wọn náà.
1: Mo ti gbọ́ sáà.
0: Sọ lẹ́yìn ọ̀rọ̀ tá a bá jọ sọ ni ó wà á jẹ́ mọ níta àbáláàjì náà sọ.
1: O ti yé mi sá.
0: Ẹ ti bọ̀.
1: Ẹ ṣe sá.
0: All right.
1: Ilé ìtayín náà ò ní dárú ẹ ṣe.
0: Oh.

0: Hello.
1: Hello.
0: Hello, Caro.
1: Yes, sir.
0: Mm-hmm. Kí ló rúkọ yín?
1: Sanjọ lorúkọ mi.
0: Kí lẹ́ pé?
1: Sanjọ.
0: Sanjọ
1: lorúkọ mi, Sanjọ.
0: All right. Ta lọ rọjọ dà yín pọ̀?
1: Ọ̀gá mi kan ni. Bẹ̀rẹ̀ ti lọ sí ọdún mẹ́rin báyìí.
0: Ok, kí ni tó ṣẹlẹ̀?
1: Nígbà yẹn, mo wà pẹ̀lú wọn ni. So wọn á sáà béèrè pé kí ni mo fẹ́ mo ṣáà sọ. Mo tọ́ dẹ̀ sí.
0: Ẹ mọ tá ṣe ẹpè mí padà ní ìsín mo fẹ́ dojú ọjà bá ti tojú ọjà dé ẹpè mí mo fẹ́ dojú ọjà báyìí báyìí ẹ kò kalẹ̀ o à ń bọ̀.

09062949. Ẹni ìjájọ wà láàrin yíhun. Ẹja gbìyànjú lórí ẹ̀ka gbégbésẹ̀. Ní tó jọ ń ṣẹlẹ̀ tó fàjà ní ránpẹ́ ṣàlàyé ẹ̀ fún wa, a sì gbà nọ́mbà ń tì lọ yín.

àwọ tó jẹ́ pé bóyá ọkọ tẹ́jọ wà tẹ́lẹ̀ bímọ fúnra ẹni tí jáde àwọ jẹ́ pé òun ṣe bíi pé ọ̀dọ̀ ti ẹ lọmọ wà sá tí mò ń sọ bí ìjẹlẹ wọ́n ti fẹ́ pe fóònù mi yá ẹni máa fẹ́ sọ ń bẹ̀ ní àárọ̀ ni pé o bá mọ̀ pé ń ṣe kò tó ohun tí o fọkàn sí ni ẹ máa nà tán kẹ já mọ̀ torí ìtọ́pọ̀ àwọn obìnrin ọ̀hún tó tiẹ̀ ti pèpè pé èmi ò ní àkó fún òní kankan ọdún kẹjọ rè ọdún kẹrin rè bẹ́ẹ̀ bá wádìí ọ̀rọ̀ lọ wádìí ọ̀rọ̀ bọ̀ ẹ wà rí wípé oṣooṣù ní ń sẹ́ǹdì owó sí ṣùgbọ́n kò tó ìhun ni fi wá kánsù rẹ̀ wí kò tiẹ̀ ṣe rárá ìyàtọ̀ wà nu méjèèjì bọ́ bá pè mí pé ọkọ tó bímọ fún ó dọmọ lù ọ́ láyé àkọ́ ẹ ti jà ṣùgbọ́n kò tọ́jú ọmọ mọ́ nàtán kó jẹ́ mọ bí ọ̀rọ̀ ti wá ẹyin ṣe nǹkan báyìí o ṣùgbọ́n kò ká n tá à ń ṣe ìgbà báyìí ló fún wa ní nǹkan gbẹ̀yìn o nǹkan báyìí ni àwọn ọmọ nílò lọ́tọ̀dọ̀ rẹ̀ báyìí kìí kà sí kó generalize ẹ̀kẹ́ kò wúlò kò dá kò sí kan ó sì jẹ́ wípé ó ń ṣe kò tó ọ̀pọ̀ ẹ̀yin tẹ̀ ń pè mí tẹ̀ jẹ́ single mother lórí ọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe ń pè mí pè mí ọ̀pọ̀ ògbésẹ̀ tá à ń gbé inú mi dùn pé wọ́n sí yín mo kàn fẹ́ fìyìn òkun fún ọ ni bó bá fẹ́ pè mí fúnrú ọ̀rọ̀ bẹ́ẹ̀ máa nà tán

kò lè dá dúró ó ṣe dá dúró ó gbé ọ̀gá o alágbára tí a kò lè dí lọ́wọ́ àìmọ̀ skyimọ̀ ó mọ̀ gbé ọ̀gá o mo ní kò ṣe bá wíjọ ìwọ nìkan lòlúwa kò sẹ́ni kábí ò sí bàbá mi olódùmarè èmi ni tí ń jẹ́ èmi ni èmi ni tí ń jẹ́ èmi ni ọlọ́run tó pe mose tó sọ fún pé níbi tí pápá ti ń jó iná ti ń jó tí ìgbẹ́ òun ọlọ́run ẹ̀mí mímọ́ ni ọlọ́run tó yẹ pé òun tó bá tọ́ nìkan ló máa iná rẹ̀ máa mú ojú iná yes is a consuming fire but it consumes only the needful òun tó bá tọ́ òun tó bá yẹ nìkan ni à ń bọ̀ mbẹ́ ìran ńlá tí gbòòrò tí ọlọ́run fi hàn mí ni mo mọ̀ pé ọlọ́run wà láàyè síbẹ̀ màmá bàbá ohun tí ò tọ́ tí ò yẹ yẹn ọlọ́run mi ẹlẹ́dàá wa yìí ọba àwọn ọba yìí ó mọ ibẹ̀ gangan ó mọ̀ ìgbà tó ti bẹ̀rẹ̀ má wọ́ọ̀rì èmi àti rẹ bẹ́ẹ̀ ni fi sọ́kàn pé alágbára ni bàbá tí a gbójúlé o alágbára ni bàbá tí a ń sìn tó bá ti sọ̀rọ̀ amúṣẹ ó sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ ó rìn lọ́wọ́lọ́wọ́ ó minẹ̀ lọ́wọ́lọ́wọ́ God ohun rẹ̀ jáde lọ́wọ́lọ́wọ́ ohun rẹ̀ fagi kédàrí rẹ̀ ya ohun rẹ̀ sún ara ohun rẹ̀ dẹ̀ mú kí agbo àbọ̀rí kó máa bí wẹ́rẹ́ bẹ́ẹ̀ ni ohun olúwa ó wà lórí omi púpọ̀ lórí gbogbo wàhálà lórí gbogbo ìdààmú lórí gbogbo ìrúdurùdu jágajàga ohun rẹ̀ wà bẹ́ẹ̀ ó sọ wípé ẹ̀pínyà gbogbo ẹ̀yin nǹkan tó lòdì bẹ́ẹ̀ ni kí ọ̀nà ayọ̀ kó máa là lórúkọ Jésù Kristì ohun tó ń sọ nìyẹn wípé ẹ gbé orí yín sókè ẹ̀yin ẹnu ọ̀nà kí a sì gbé yín sókè ẹ̀yin ilẹ̀kùn ayérayé kí òun Kristì Jésù ọba ògo kí òun wọlé wá ayérayé ilẹ̀kùn yẹ ẹgbẹ́ ọ̀rọ̀ olúwa ọlọ́run tó dá ohun gbogbo tí kò sì sí ohun tí adábí kò ṣe nípasẹ̀ rẹ̀ òun pàṣẹ fún yín ẹ gbé orí yín sókè ẹ jọ̀ọ́ lórúkọ ńlá bàbá ọmọ àti ẹ̀mọ́ ní orúkọ Jésù Kristì a gbé yín sókè ẹ̀yin ilẹ̀kùn ayérayé kò sí ní orúkọ mìíràn bí kò ṣe orúkọ Jésù Kristì ọba ògo wọnú ayé wa wá ó wọnú omi ara ó wọnú ẹ̀jẹ̀ ó wọnú ilé ó wọ ọgbọ̀nà gbogbo ó ṣíwájú wa ó ní èmi kí èsì èmi yóò lọ síwájú rẹ ọ̀rọ̀ rẹ̀ ló sọ bẹ́ẹ̀ kì í ṣe ènìyàn kò lè parọ́ èmi yóò sọ ibi wọ́n di títọ́ èmi yóò sọ òkè dìde èmi yóò dí ọ̀gbun gbogbo ilẹ̀ pákápàká lèmi yóò sọ di èrè tó tẹ́jú bẹ́ẹ̀ ni ọlọ́run yìí ni ó wà láàyè ó ń pé ọ màmá fi ọkàn rẹ fún báàrin tinútinú ṣẹ́pàṣẹsẹ̀ fún gbàá gbọ́ lónìí fi gbogbo ọ̀nà tí àwọn aṣíwájú ìrìn àjò tí Jeroboamu rìn Ahabu rìn gbogbo wàhálà tí Jezebel kó wá ó kó gbogbo ẹ̀ mọ́ra wìtìwìtì wo èèyàn púpọ̀ àìmọye èèyàn tí Ahabu sọ di tí wọ́n sọ di aláìní ó sọ àwọn èèyàn di ọlọ́mọ àìmọye èèyàn ló kú nítorí tirẹ̀ ìwo ò bá dẹ̀rù onúkọ pàwàdà kó bá a má bọ́gun ológun lọ ogun Ahabu ni gbogbo àwọn ìyẹn bá lọ òun ni ogun ayé ò ní borí èmi àti rẹ ogun àwọn tó ti tako ọlọ́run kò ní borí èmi àti rẹ èmi àti ìyá ò ní ní ipa àti ìpín nínú gbogbo nǹkan burúkú tí àwọn èèyàn ṣe torí àkókò wa já wu ọ̀rọ̀ ọlọ́run gbogbo wa la mọ̀ wípé nígbà tí wòlíì elijah bẹ̀rẹ̀ ìrìn àjò yìí bẹ́ẹ̀ ni àwọn ẹyẹ wọ́n bẹ̀rẹ̀ sí ní bọ ọlọ́run pàṣẹ fún àwọn ẹyẹ yẹn kí wọ́n máa lọ fún lóúnjẹ bẹ́ẹ̀ ni lẹ́yìn ìgbà yẹn ọlọ́run tún sọ wípé kó lọ sọ́dọ̀ opó sárefati ó dé ọ̀dọ̀ opó sárefati ó sọ fún opó yẹn wípé à ń sọ nínú ìwé àwọn ọba orí kìíní ẹsẹ̀ kẹtàdínlógún yẹn a rí pé láti ẹsẹ̀ ìkejì sí ìkeje àti ẹsẹ̀ kẹsàn-án sí ìkejìlá ohun gbogbo tó ń ṣẹlẹ̀ ńbẹ̀ ni pé wòlíì elijah àti opó sárefati wọ́n ní ìbáṣepọ̀ wọ́n ní ìbápàdé ìyanu sì ṣẹlẹ̀ nígbà tá a dé ẹsẹ̀ ìkẹtàdínlógún ó wá sọ fún ó ní ó sì ṣe lẹ́yìn nǹkan wọ̀nyí ni ọmọbìnrin náà ìyá ilé náà lẹ́yìn gbogbo ìbápàdé lẹ́yìn gbogbo nǹkan tó ṣe lẹ́yìn nǹkan wọ̀nyí ọmọbìnrin ilé náà sì ṣe àìsàn àìsàn rẹ̀ náà sì le tó bẹ́ẹ̀ tí kò kú ẹ̀mí lẹ́nu rẹ̀ ìbá má ṣe pé ọmọbìnrin yẹn ti gbà láti nínú ìbápàdé rẹ̀ láti ṣo àwọn nǹkan tí wòlíì sọ fún ǹjẹ́ òun gba láti fi ohun ìní rẹ bọ̀wọ̀ fún ọlọ́run ó ní nígbà tí mo pòǹgbẹ ẹ fún mi ní omi mu mi ò ní ilé ẹ fún mi ní ilé mo wà nínú ipò àìsàn ẹ bẹ̀ mí wò ẹ tọ́jú mi nínú túbú ẹ wá bá mi ẹ tú mi sílẹ̀ ó ní tí ẹ bá ti ṣe fún ìkan nínú àwọn wọ̀nyí ǹjẹ́ òun ṣe fún àwọn tó jẹ́ pé ní wọ́n wà nínú àìní tòótọ́ kì í ṣe torí àdábọwọ́ àbí àìlèṣiṣẹ́ tàbí pé wọ́n jẹ́ ọ̀lẹ́ àwọn tó jẹ́ pé wọ́n bọ́ sí ipò aláìní tòótọ́ ǹjẹ́ òun bójútó wọn ǹjẹ́ òun bọ́ wọn ǹjẹ́ òun bẹ̀ wọ́n wò ǹjẹ́ òun fún òun pa àwọn èèyàn ní ìyànjú láti tẹ̀lé ọlọ́run ní òtítọ́ àti lódo àbí ṣe kọ́ ló ń di ẹrù kẹ́rù àwọn èèyàn rántí pé oníṣẹ́ ń bọ̀ lẹ́yìn ìgbà yìí ọmọ yẹn wá ṣàìsàn ká ní kò ṣe pé obìnrin ti

0: ojú àwọn ikọ̀ tó bá jẹ́ wípé wọ́n máa fẹ́ máa lẹ káúntà onídìá ni tó jẹ́ pé wọ́n máa fẹ́ máa dúró tì níwájú ṣùgbọ́n olùkọ́ ní Mikelaita ti jẹ́ kó di mímọ̀ dáadáa ó dẹ̀ ti fi hàn dáadáa ní sáà tá a wà yìí wípé kí Kai Havertz bá wà nílé òun ni atamátà sí àkọ́kọ́ òun nínú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù yìí òun náà ni ó dẹ̀ máa bẹ̀rẹ̀ ṣáájú o Victor Yokeres ó ṣe pé ìfẹsẹ̀wọnsẹ̀ mẹ́rin àbí mẹ́ta tó gbá fún orílẹ̀-èdè omi àwọn ṣùgbọ́n ìfẹsẹ̀wọnsẹ̀ yìí láti ìgbà tó ti bẹ̀rẹ̀ mi ò tí ì rí nǹkan tí mo lè sọ wípé ó jọ mí lójú bó ti ẹ̀ wù lẹ̀ jẹ́ pé láti bí àwọn agbábọ́ọ̀lù tó lùkọ́ ní Mikelaita kó síta létí máa mọ̀ wípé ó ń jọ bí ẹni pé olùkọ́ni yìí ò ní ìgbàgbọ́ tó gún nínú àwọn agbábọ́ọ̀lù kọ̀ọ̀kan irúfẹ́ irú ẹ̀dẹ̀ ni agbábọ́ọ̀lù bí Ebere Chiesa náà torí pé láti ìgbà tí sáà yìí ti bẹ̀rẹ̀ tó bá ti jẹ́ kó bẹ̀rẹ̀ Christos Zolis náà lọ́gbọ́n láti inú Club Brugge ó máa gbé Ebere Chiesa wọlé gẹ́gẹ́ bí agbábọ́ọ̀lù lẹ́ẹ̀kejì tó máa ń wọlé fún níyà àti bẹ̀rẹ̀ ní ẹni apá òkè ṣùgbọ́n ní ìsinyìí láti ìgbà ní ẹ̀yìn tí Zolis ti ní ìfarapa ọ̀pọ̀ èèyàn máa wò níwò bí wípé Zolis pé ó máa bẹ̀rẹ̀ Ebere Chiesa tó jẹ́ pé òun nǹkan kò ṣe nínú ìfẹsẹ̀wọnsẹ̀ yìí ṣùgbọ́n sí ìyàlẹ́nu ọ̀pọ̀ èèyàn ó bẹ̀rẹ̀ náà ni Madu Eke tán gbé láti inú ọkọ̀ Chelsea ní ẹ̀gbẹ́ yẹn ó fi hàn wípé ó ń jọ bí ẹni wípé kò ní ìgbàgbọ́ tó gún tó pọ̀ nínú Ebere Chiesa ṣùgbọ́n pẹ̀lú bí ìfẹsẹ̀wọnsẹ̀ ṣe ti ń lọ Leeds United ò kí ń ṣe igi kékè kì í ṣe ikọ̀ tẹ́ lè fojúrí náà ní sáà tá a wà nínú ìdíje Ligi ilẹ̀ Gẹ̀ẹ́sì torí wọ́n wà lára àwọn ọkọ̀ tí wọ́n ti pàdánù ìfẹsẹ̀wọnsẹ̀ kankan ní sáà tá a wà yìí nínú ìdíje Ligi ilẹ̀ Gẹ̀ẹ́sì wọ́n ń gbá bọ́ọ̀lù dáadáa àwọn ikọ̀ yìí dẹ̀ wà lára àwọn ọkọ̀ tó dáa jùlọ wẹ̀yìn nínú ìdíje Ligi ilẹ̀ Gẹ̀ẹ́sì góòlù mẹ́ta péré ni wọ́n ti yé pàápàá jùlọ látìgbà tó lù kọ́ Dano Falcao tó ti yí ìlànà tí ikọ̀ yìí fi ń gbá bọ́ọ̀lù padà ní sáà tá a wà yìí márùn-ún ni wọ́n ń gbá lẹ́yìn torí wọ́n lo 3-5-2 nínú lórí fídbọ̀ márùn-ún ó ní ikọ̀ yìí ń gbá lẹ́yìn wọ́n dẹ̀ wà lára àwọn ọkọ̀ tó yẹ pé wọ́n mọ̀ ṣe máa ń lo atamátà sí tí wọ́n ní ìyẹn Dominic Calvert-Lewin tó wà lára àwọn ọkọ̀ tó yẹ pé ó mi àwọn dáadáa nínú ìdíje Ligi ilẹ̀ Gẹ̀ẹ́sì ní sáà tá a wà yìí so olùkọ́ni yìí
1: ti Okafor lóyin language yẹn
0: bẹ́ẹ̀ ni so olùkọ́ni ó ń gbìyànjú àti ṣe irúfẹ́ nǹkan tí ikọ̀ Brighton and Hove Albion tí wọ́n ṣe ní ọ̀sẹ̀ tó kọjá torí àti ta làwọn náà ti gba tán fi mi mẹ́ta ní ọ̀sẹ̀ bíi mẹ́ta sẹ́yìn tán fi mi mẹ́ta kojú ikọ̀ Arsenal ṣùgbọ́n fún èmi èmi wò níwò bí wípé bí ikọ̀ Leeds United ṣe ń gba ikọ̀ Arsenal play wọ́n ń gbéná lé ikọ̀ Arsenal nígbè wípé àwọn máa ṣì dúró láti máa bá ikọ̀ Arsenal gba counter attacking football Tarsenal fi máa gbá bọ́ọ̀lù tó fi máa rẹ̀ wọ́n tán torí púpọ̀ nínú àwọn agbábọ́ọ̀lù tó gbá bọ́ọ̀lù fún ikọ̀ Arsenal nínú ìfẹsẹ̀wọnsẹ̀ yìí púpọ̀ nínú wọn ló lọ sójú orílẹ̀-èdè wọn tán dẹ̀ gba bọ́ọ̀lù láìmọye ìgbà fún orílẹ̀-èdè tán fi ń gbá bọ́ọ̀lù fún yàtọ̀ sí ikọ̀ Leeds tó jẹ́ pé púpọ̀ nínú àwọn agbábọ́ọ̀lù wọn ò lọ sójú orílẹ̀-èdè wọn ara tí wọ́n sì sílẹ̀ gbogbo Tarsenal ṣe Arsenal ò báyìí lè mi àwọn tó fi di bí abẹ́ 60 minutes ikọ̀ Leeds yà bẹ̀rẹ̀ sí ní gbá bọ́ọ̀lù tí wọ́n gangan tó ráwọn náà mọ́ bọ́ gbá bọ́ọ̀lù ńlẹ̀ gbogbo eléyìí tán sì ń gbà wọ́n sì ń ṣeré ni ó bá ti bá di bí 60 wọ́n bẹ̀rẹ̀ sí ní gbá bọ́ọ̀lù wọn ńlẹ̀ Arsenal máa wá nídìí láti wá gbójúlé àwọn tán ní lórí àga irú àwọn Mikel Merino àwọn Bruno Guimaraes kankan wọ́n máa nídìí láti gbójúlé wọn ṣùgbọ́n fún èmi mo ṣì máa fẹ́ tẹ̀lé ikọ̀ Arsenal kí wọ́n borí kojú ikọ̀ Leeds lẹ́yìn torí Leeds United tán wò yìí náà wọn ò tí fìyà jẹ́ ikọ̀ Arsenal pápá ìṣeré Emirates rí nínú ìtàgbé
1: sáyé wọn. Wonderful app bàbá ọgbọ́n ẹ mo gba ti àwọn kan ṣùgbọ́n lórí ọ̀rọ̀ Yokeres yẹn ó lè padà já síbi tí ò dá fún Arsenal lóòótọ́ o nípa pé wọ́n tètè gbé Kai Havertz wá play bóyá ti bá tẹ ogun ẹ̀fọn sí kinní yẹn àbí ẹ̀rọ ní ẹ̀bá fira torí pléyà tó wà injured tó kàn sọ pé ó tún ti padà dé ọ̀lọ́fi sudden ṣẹ́yìn abú àtẹ́ta láti gbé Yokeres jókòó o ti play I think bíi match márùn-ún ní sísìn so far o ò tí ì go ẹyọ kan overall one attempt lo ní ongo striker o sì ti bẹ̀rẹ̀ máàchì méjì ká sọ pé àtòrí àgáná ti ń gbé wá gbogbo ẹ̀ ngbà tó dẹ̀ lọ fún international break ó skọ̀ fún sweden ó túmọ̀ sí pé ẹgbẹ́ yẹlẹyẹ wọ́tọ̀ arsenal ti consume bọ́bá wọn ó ti gbé mi ó kọjá bọ́ọ̀lù ti ń gbá lẹ́sẹ̀ torí ẹ mọ̀ pé ngbà tí ó fi dé láti bí nìbọ̀ bí ṣe máa ń fọwọ́ bomú ni ó gbóná ń bẹ̀ láàrin àwọn sàwáwú ẹ̀ àmọ́ débì báyìí sí iná yẹn ò jò mọ́ ó lọ international break ó tún lọ hot láàrin àwọn sàwáwú ẹ̀ ó ti padà dé sí ẹ blame mu àtẹ́tà pé ó gbẹ́rú player mẹ́rin jókòó.
2: no ẹ rí i pé ọ̀yin gan-an máa ń sọ àwọn ọ̀rọ̀ kan wípé ẹni tí ẹ bá ń bá ṣiṣẹ́ pọ̀ tó yí result bá ti wá o lè yún mọ́
1: a result ni o
2: tó bá ti di pé yẹn ti emotion bọ nǹkan ifo kéèyàn
1: ti gloss gan
2: bọ kéèyàn ti satin bọ gan tó bá ti di pé kò fún yàn ní irúfẹ́ nǹkan tó yàn fọkàn sí tí wàá la bá dé ní ìwọ́n sọ pé olùkọ́ ni ò mọ̀ ṣẹ́ wọ́n ní kólùkọ́ ni máa lọ wọ́n ní kólùkọ́ ni máa lọ bẹ́ẹ̀ bá dẹ̀ róye ọ̀gbẹ́ni Yokeres yìí lélẹ̀ nísà tó kọjá tí bá fẹ́ ṣe mistake overall goal ẹ̀ á sì bẹ̀ tó bóyá bí 20 tàbí kó bẹ̀ ìlú bẹ́ẹ̀ lọ àbí kó even tí ó bá dé tó ok 22 lóní ni overall bó ti jẹ́ pé gbé wọlé tó nílájú ó fi díẹ̀ múlẹ̀ ìwé nísà yóò dàbí ewu pé ọwọ́ tempo tí Arsenal wà ní dáàmì yẹn kò yóò nira díẹ̀ gẹ tó lè mẹni tí ò da ó dàbí báka bí 2008-2010 yóò nira fún gẹ́gẹ́ tó mẹ tí ò dánú tíìmù yóò nira ṣùgbọ́n yíyàn tí a bá rí pé òkè tíìmù sọ mi ti bọ̀ kí a kẹ́lá níbi ìṣẹ́jú àyà bíi méjì wọn ti gbà padà bóòlù ẹ̀ fi kọ́ àti pé eléyìí ò da kò sí ibà àwọn ìbẹ̀lẹ̀ ti gé púpọ̀ àtìkò yẹn gẹ́ àwọn géńdé burúkú ń bẹ lórí wọn lórí wọn ìgbẹ́bọ̀ yà wọn ìgbẹ́bọ̀ So anybody they go, leave us on the lofa, temple here, or lofa, you guys, you don't back, but you don't be any arare. Come on, you guys, you can, I can kiss me. It's a go. Also, do see a bolo, where you have your money. Nibati mo be lo ri gbe nbiye ti lo gbe ifo ni mo
1: ko ma pe oro be papo
2: oro be papo nibati mo lo ri gbe gan nibati en gbe de se gbe de ti en gbe de ju pass na o be nje lu bata data ko se to mo yi gbe ese yen nbo lati ma joko mo ko je si ni ko se to mo na se bo lo ebo lo yi po yi sometimes won le gbe si ni 70 won le gbe si ni 80 emi ro gbe pelu to nbe le yi se ri apati le o ti wa no team yi for a while
1: e ko mo yen ma wale yin se
2: o ti mo
1: so ti gbagbe ile ni
2: tani se se
1: ko mo don won lenugun mo ni
2: so you go abati ile o ti wa nu ti mo o ti je o mo mo iru gbo awon de get we bi ta won ibi to le duro si and the put je wi pe boya pa to le ri go bi merin bi marun o ko score boya bi meji meta sugbon o si nbe ni to je ko ma wa nu ti mu ye to si ma mo pe ayi ni abati na ase gbe abati wole idi gangan ni yen ti oluko ni wo yi pe o ni di game la je pe ko ma je pe ki prayer yen ko le poju emi wo ko pelu opo ni by this abati ko ni gba bo tan so lori nkan dem play ten so lori pe boya garage yen to ba je mi na mo wa nu po oluko ni o owo ti abira agbabolu ko ni se pelu to be fun won okay se bu ko ara mi pe ti lo gbe jawinu lesi wa ha Liverpool lo gbe wan gan yen se bi an gbe Darwin Nunez ati Alan se bi an gbe won se gbe ran gbe awon le yo won ma se go be nikan ba se go merin o e nikan ma se go mental se bi ebi Nunez di virtua se bo di virtua o wa gege gege gege bi Andy Voroni Liverpool lo gbe gba yen
1: Voroni Ukraine
2: e yo ta lo bi na yen to lo te di virtua ni yen
1: o
2: lo
1: ba se pada
2: e be ko sumo gbe ti la do bizarre ti wa na
1: e ma da gwan we e ma da gwan we
2: am tab
1: mata ja kesman
2: so ko to di pe won yo dare so awon nkan ti o sele mi o ko pelu nkan to sele yi tizi ba lo bayi e mo je ko ya wa lenu te ba ri te ba so ke so yo gores do ba di satin bo to so ke si pe e ba ni we abi sister bi 70 ko ma abati e lo
1: to ma gbe kaji sori
2: e so yo gores mo wo yi emi o ri gege bi pe o pon ti benu ko ase won pa julo tempo ti has na been play yi mi ro ko le match up pele ka ro paro tara mi so pe ko ma yo o ma yo sugbon ayo re o kan lorin Tobias na se play
1: lowo la goye wura
2: fun ti oluko ni ade ta fin gbe joko boya ton ba fe play boya bi Ligue 1 FA won le ma gbe si
1: ba
2: pe ayo re wuwo jo ayo fast lo attack yen emi le gba o
1: ana ka ma te koso koso lo si Villa's Park nibi ti bebe ti bele la ni ko ti gbe bo luta Aston Villa atawon ati Brentford ninu fese won se ti opin o se tori pe iko meji o koju ara won o se so wi pe iko ti Aston Villa ko to di pe won lo fun isinmi won ri oju odu won won ri ko pada papa julo bo je pe won na egbe agbabolu Tottenham to na simi awon re akoko sugbon isi la se wa me
3: awon bi
1: mo ri pe ti lo ni kasumo ifese won se asiko ti Aston Villa GC yen yo je to da fun won yo de won ki international break ma de run asiko yen kan ba le ni continuity bo ball on se fe won sa bori ki won to lo dide tan de pada nsin asise jiraje akan ko fe je pe o fe bo so won ti o fi pata bayi tori Brentford tan fe ko lo won se Brentford should be number 3 or number 4 lori table number 5 dide ti han de nisin tan fe tan ko ju Brentford nisa to koja mete ta to koju Brentford ni Brentford lu awon ele so pe one go yen 3 points lo amanti o na ni cup o tun na ni oju aye asiko ti Villa gba lejo ki le ti ma so
3: lasiko ti won gba lele pe ma pe ru awon team kokan te pe ngba ti international break ya especially awon to ba je ya pari ko to ni pe international break bere won ma gbadura fun international break ni cause to pe won o ti get our right sugbon ka ma so npa iko Aston Villa te pe yes awon yen lele won jawe olubori koju ko to ti amospo ti o de ma je pe jawe olubori won kan niyan tan ma ni sata wa yi la yen igba tan gba ifese won se marun te pe won ta mi won de padanu le meta ototo e de mo
1: ya wa ejo ke so jina e ma fo mo ko ri wa legbe yin
3: okay sir kan sa ni suru kan calm down
0: ki se ja pe na nga
3: Kise champion calm down kise champion ngba ka ma so pe iko Aston Villa le mo de ba ja e mo pe Brentford yi lo gba so yi lara iko Chelsea ngba to lo
1: meta sodo
3: no fun won ni le
1: just
3: 3 goals all of them se awon nikan na je meta na jo international break awon
1: abi na je meta
3: be ni ara ta entire won fi gbon na niyan ka ma lo si bi vese won se yen ta so pe iko Aston Villa le e mo ja gbagbe ni sa to lo se pe won bere dada na sugbo di bi gba pe won gba ma od igba tan start mic the 6 by on lo di pe ko Aston Villa won win lowo njawe olubori lo bi ifese won se meji la ninu meta to de ma je gba na ma ni consecutive matches na ma win lo ninu we tan to ye ko ti e ma long to to baye ni ni sa to lo yen lele mike the 6 o na ni won a fe gba loni koju ko Brentford lo to re Tottenham Hotspur ti won na eyan le pe fluke yen de le ma pe fluke to pe Tottenham gan re ohun o ti get a re right lo to de lele oluko ni ke Andrews ninu ko Brentford lele eyan na re o ma try lati lo soke ta pe at least to de mu bo na ni bi omi ṣùgbọ́n ṣolùkọ ni ṣo lè rí ìjàwé olúborí ànàbí Brentford mo ṣe ń gbá bọ́ọ̀lù ẹ ò dẹ̀ pa àwọn ikọ̀ mi rè pé international break ó máa fẹ́ ń ba momentum mi jẹ́ ńgbà mi torí pé ikọ̀ tó ti ṣe dáadáa ó lè pa gbá bọ́ọ̀lù wọn gbà mí ó lè ní ìfarapa ní international break gbogbo orú àwọn kan báyìí náà ló máa fẹ́ ṣẹlẹ̀ ṣùgbọ́n bó ṣe wá wà báyìí àsìkò náà lélẹ̀ torí bọ̀ tí bá ní kí n wò pé nǹkan tó ṣe ní sáà tó lọ tán bẹ̀rẹ̀ láti my day six tí wọ́n ń jáwé olúborí lọ ṣé bẹ́ẹ̀ náà ló lè jẹ́ lónìí ní Vaya Villa Park and then àwọn eléyìí tó yẹ pé wọ́n mọ goals ó jẹ́ yọkan wọ́n mọ̀ bó ó jẹ́ throwing wọ́n mọ̀ bá ṣe ń throw ẹ̀ tó fi wọ́ tó fi ń go òun náà mo sì fún ikọ̀ Brentford láti rí nǹkan ṣe kojú ikọ̀ Aston Villa lónìí.
1: All right, a tẹ̀síwájú pẹ̀lú ìyẹn náà pẹ̀lú àsìkò àmọ́ kí n tún sọ fún wa létí pé lágbọ̀n ẹ̀ṣẹ́ kíkan tó bá máa di ní ọ̀sẹ̀ tá a fẹ́ mú nǹkan náà kó dẹ̀mí sí ọ̀sẹ̀ tá a máa mú lọ́la ẹ̀ bí o tí lè sọ ọjọ́ ní pàtó for a particular reason ago ni tó ṣe pàtàkì sí èmi kó má bọ̀ sásìkò tó máa ní ìpalára fún iṣẹ́ tèmi ní inú studio bí báyìí nílùú ìbàdàn bí báyìí àwọn stakeholders ní Nigerian boxing pàápàá jùlọ fún ìjà beyond the rope tó ń bọ̀ ní agbègbè gbàgádà yẹn ní on the 24 wọ́n ń bọ̀ ní ìbàdàn lágbára ọlọ́run adẹ́tùjọ ṣe ètò mí báyìí workout wà ní àárín ìgboro bó bá ṣe jẹ́ màmá fi tó wa létí then mo ṣì ń ródẹ̀ kan lọ́wọ́ tí n bá rí báwọn sọ mo fẹ́ kán kú àwọn ẹlẹ́ṣẹ̀ kan wá èyí tó ga jù àwọn ẹlẹ́ṣẹ̀ eléyìí ní kéde àti wọn wọn lè ga tó ẹ̀bò ẹlẹ́yà wọ́n sì ń jà àwọn àkàndá ẹ̀dá tẹ́yìn máa ń pè ní àràrá.
3: Àkàndá ni
1: wọ́n fi lúlù tati ẹ̀ dànù.
3: Èmi àbí.
1: Ọlọ́run.
3: Wọ́n fi lúlù tati ẹ̀.
1: Ọlọ́run bá ń gbọ́.
3: Ẹbí ẹ kọ́kọ́ wá try ẹ.
1: Yìí ni a.
3: Mi sọ pé àkàndá mo ní ẹ̀kọ́ wá gbẹ̀yàn kan kò mí náà.
1: Obìnrin ni o.
3: Obìnrin ni mi èmi ìjánu o mo ní kẹ̀kọ́ kọ́ wá tiẹ̀ fi yẹn kan test mi o kí n tó wá lọ bá àwọn àrá yẹn.
1: Isla.
3: Ẹ gẹ́ ti ẹ.
1: Kí wọ́n máa lọ kí máa sunkún ara mi
3: ò ní gbé. Ẹ
1: ẹ jẹ́ ká sọ̀rọ̀ ilé ìdárayá ní Villa Park bọ́dọ̀ ṣe lóun ò rí ní sí gbogbo ẹ̀ ló náà ló máa gbà pẹ̀lú mi wípé bí ẹ ṣe ń rí pia fìdí yẹn lọ́wọ́ náà rán rí pia tíìmù yẹn torí ó ti dá mẹ́ta tá a bá sọ pé dá méjì understatement ni ó ti dá mẹ́ta kò ń ṣe damage this time around àlejò tí wọ́n wá ń gbà yìí nísìn ẹgbẹ́ bọ́ọ̀lù Brentford tó jẹ́ pé ó máa ń há wọn lọ́rùn every time ni ọwọ́ tí wọ́n fi gbá ti sáà tó kọjá kí ni expectation yín lórí ìfẹsẹ̀wọnsẹ̀.
4: Mi rí pé ìfẹsẹ̀wọnsẹ̀ yìí Aston Villa wọn ti gẹ̀ẹ́tì ara wọn tó bá fi lè pàdánù lónìí báyìí á jẹ́ ìgbẹ́lẹ̀ kẹta tó máa pàdánù nílé wọn ní season yìí and táwádẹ́ ni ká sọ nípa olùkọ́ ni Ketandru àti Unai Emery ìgan ni Unai Emery jẹ́ fún Ketandru ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni tó ti pàdé báyìí ni wọ́n ti ni ó ti ná and ikọ̀ Brentford yàtọ̀ sí gọ̀ọ̀tì agó nìkan tí ó ti pick nínú ikọ̀ yẹn gbogbo ikọ̀ wọn láti ẹ̀yìn déwájú àti dé àárín ni wọ́n ti pick tó yẹ pé kódà gan most goals wọn gan àti ní fìdí ló ti ń wá and tàbí ẹ̀dẹ̀ nìkan ikọ̀ Aston Villa lẹ́yìn aṣọ́lé wọn Suzuki àti ètò ń gbá yẹn mẹ́fún wọ́n yí Masambi nìkan ni wọ́n bísí ọ̀yọ́ kó bí ọwọ́ wọn rinlẹ̀ so àwọn tó wọ́n kọ́ sọ ọba bí Jackson báyìí ọ̀nà àná fún ni wọ́n bí kọ́kọ́ ṣe ń ṣiṣẹ́ lónìí kọ́ máa ṣiṣẹ́ lọ́la so èmi yí pé Aston Villa wọ́n ṣì ń ṣèkì lọ́wọ́ wọn tí wà ní ipò and ìṣọwọ́ tí Brentford United ṣe máa ń gbiná lé ikọ̀ èmi yí pé ọwọ́ ẹ̀yìn Aston Villa kò ní lè withstand pressure yẹn lónìí so èmi yí pé ọwọ́ Brentford ṣì wà lókè bóyá worst ti Aston Villa wà lè rí mú nílé wọn ni bíbá kọ́ rí ọmi ṣùgbọ́n ó possible kí Brentford ná wọn.
1: O possible ki Brentford kan na won man it is well
5: eto wey kele ayaya

0: bàtà ń rẹ́sẹ̀ jábàtà. Onílù dùdùn fìdùnnú pòwé àgbọ́dúnú. Bẹ́ẹ̀ alúṣẹ̀gẹ̀rẹ̀ ònàgẹ̀rẹ̀. Torí bá méjì kọ́ 32 FM 94.9 ló mú dùnú báráyé.
1: 32 FM 94.9 Laughter House
2: orí òkè tètè Premier
1: Mọ́kọ́lá Ìbàdàn.
3: Show me your 32.
4: Ẹ̀hẹ́n Ọlọ́run mú ẹ léni aṣọ ọ̀tọ̀ ni aṣọ ọ̀tọ̀ ni wọ́n ti alómilámù. Wọ́n sọ fún mi mi ìgbàgbọ́ ni ìwọ driver lásán-lásán olórí láyà wọnú kíchìn mi tọwọ́ bọnú ìṣàsùn jí ẹran.
5: Mọ́mí ẹbí ò jí ẹran jẹ́ ṣàfù
4: ò jí ẹran
5: wàláì
4: ibo ló ti rẹ́ran tó wà lọ́wọ́ ẹ̀yẹn
5: ṣébí súyà ní súyà nílé
4: yìí ó ti ẹ̀dá máìdíá máàbọ̀ ó yá tí o ti rẹ́rìn fún ẹ̀yìn àárín èmi àti driver ẹ̀ olórí láyà wọnú kíchìn mi tọwọ́ bọnú ìṣàsùn jí ẹran.
5: Oga, Hey, Jerry me.
6: He volunteered, no?
5: Two years, the one for me, ni. One, walk up, but man, you don't want
6: to. Man,
5: what? One for me, say. One for me, 2 years, ni.
4: One
5: for me, say.
6: One for me,
5: say. Tell me, mommy, tell me,
4: tell me,
5: man, you also do you? Man, daddy, you are Abuja. Tell me, Dominique, you are dying. Man, you know. Can't say, man, I go.
4: Hello, Milamu, man, what?
5: Can't say, Mr. Yellow. Se gbe ose ke lojo yin be lati file ku eleyi abuja de logba ye te fi to royin ma ye ni pade o
4: alomilamu ba temi je.
7: This kit was performed by Alomilamu
8: 32 FM 94.9.

0: protect your sweat. Secure your harvest. Pestos Insecticide Powder. Now 3 Point Industries Limited. They will make them.
1: Fún èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tò ní.
2: Ètò ìgbéyàwó láyé.
3: Ẹ jọ̀wọ́, ẹ dúró náà jàre.
4: Kí ló ṣẹlẹ̀?
3: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríìjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, iṣẹ́ ilé wa máa fọwọ́ fọṣọ nílé ẹ ní 2026.
1: Ẹ ní tòótọ́.
3: Ká ṣáà sọ pé o ti rà wọ́n àbí?
1: Ta ló ti ẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣoṣo níbi tí CDK wà?
5: Èwo ló tún jẹ́ CDK báyìí?
1: Bẹ́ẹ̀ ni o, CDK. Ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
3: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí?
1: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
3: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
1: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
6: Ọ́fíìsì wa wà ní Mokola Road ní Vesinari Bus Stop àti Àpáta. Ẹ lè pè wá sórí 0707 460 3911.
7: CDK, sanwó díẹ̀díẹ̀.

0: Hello.
1: Ẹ
0: kúrò lẹ́sà, orúkọ yín àti ibi ẹ ti ń pè. Gbọ̀nyin dada o.
1: Ọláfẹ́ wá ìṣọ̀lá látòdókun ọlú.
0: Ok, sir.
1: Ẹjọ́ mo bá bèrè pé ipò láti lè rí igi ẹ̀gẹ́ rà láti kíláàsì ìtúbù.
0: Igi ẹ̀gẹ́? Ọ̀dà.
1: Igi ẹ̀gẹ́ ìta.
0: Ẹ ṣeun. Táwọn ń bèrè.
2: Gbogbo wa la mọ iléeṣẹ́ tí ó ń ṣe tó ń kọ́ nípa ìmọ̀ ìjìnlẹ̀ nípa ètò nǹkan ọ̀gbìn tí gbogbo wa mọ̀ sí IITA tí ó wà lọ́nà Mọ́níyà. Ní ìdojúkọ bus stop wọn yẹn, ibi tí ọkọ̀ ti máa ń gbèrò gyro ní IITA gangan, ìdojúkọ yẹn ni iléeṣẹ́ Folaseed Farm Enterprises wa. Ibẹ̀ náà ti ń ta ojúlówó ètò nǹkan ọ̀gbìn.
0: 0809 7009 49

0: ngathi ngeliye ngiyenzela la class yithupu.
1: Ikeke.
2: Oda.
0: Ngiyenza.
2: Esho. Tambe.
3: Gbogbo wa la mọ ilé-iṣẹ́ tí ó ń ṣe tó ń nípa ìmọ̀.
1: Ìrèyìnrè ni ìrọ̀lẹ́ tó ní ṣó tún ní àwọn nǹkan tó ẹ fẹ́ ká wà àgbẹ̀ ẹlẹ́gẹ̀ẹ́ wọ̀n báyìí.
3: Nǹkan tí mo fẹ́ sọ náà ni pé àgbẹ̀ ẹlẹ́gẹ̀ẹ́ tí ó bá rí bí ti ra ojúlówó ẹ̀gẹ́ láti gbìn ó lè ta igi ẹ̀ bó ṣe ń ta túbà ni ó ta igi. Added profit tí a tún máa ń ní bí gbogbo ẹsẹ̀ lulẹ̀ nísìn igi sàtún fún wa ní nǹkan díẹ̀díẹ̀ tí ò jẹ́ kó fi jẹ́ pé gbogbo ẹ ló lulẹ̀ mọ́ wa lọ́wọ́.
1: Àwọn èèyàn ti ẹ̀ ń wòye ká ẹ̀yin ẹlẹ́gẹ̀ẹ́ lọ́dún yìí ńgbà tá a bá tún mú kinní pé eré yín ó pọ̀ torí ẹgbẹ́ òṣèlú tó ń fi ẹ̀gẹ́ ṣe àmì ìdánimọ̀ wọn pé wọ́n mọ̀ rí chá òsín pé ẹjọ́ o sáré rí igi ẹ̀gẹ́ ń bẹ̀ wọn a fẹ́ ṣe campaign àbẹ̀ sáré rẹ́gẹ́ gan tí wọ́n bá wọn sáré fà á yọ need and processing kankan ẹ̀ tún mọ̀ ta ní owó.
3: Ọlọ́jà orí bẹ́ẹ̀ ọlọ́jà ọ̀ràn ti wà. Kára tí wọn náà
1: torí
3: wọn náà láṣẹ ní àwa jókòó ti gbàgudá tá à ń pè lẹ́gẹ̀ pé orí ẹ̀ làwa wà ìdí ẹ̀ làwa wà.
1: Ṣó láwọn ìpèníjà tí àgbẹ̀ lè kojú torí kí ní ìdún báyìí o ṣó ní ìpèníjà tí àgbẹ̀ ẹlẹ́gẹ̀ẹ́
3: lè kojú. Ara ìpèníjà tí àgbẹ̀ ẹlẹ́gẹ̀ẹ́ lè kojú náà rí pé bó ṣe lulẹ̀ ní ìsìn báyìí àwọn èèyàn rò pé níbo ni ká gbé wọ̀ níbo ni ká gbé sí ẹja fọkànbalẹ̀ nígbà tí ó bá fi tó bí oṣù keje sí kẹjọ sí kẹsàn-án yóò yàtọ̀ sí àkókò tàwa lágbára ọlọ́run.
1: Ẹ ṣeun kí ni àmọ̀ràn yín fún gbogbo ataraalé àti ìjọba àtàgbẹ̀.
3: Fún araalé ká má sá kúrò lóko. Fún àwọn ìjọba wa kán ràn wá lọ́wọ́ bó ṣe lulẹ̀ ní ìsìn tó bá jẹ́ pé àti ìgbà kan ni wọ́n máa àwọn ìjọba ó máa gbà lọ́wọ́ wa àwọn ò mọ ibi tí wọ́n ó dorí àwọn nǹkan tó pọ̀ ní tó sì ṣe bẹ́ẹ̀ ni pé storage facility wa ò tó.
1: Ẹ ṣeun ọpẹ́ pàtàkì lọ́wọ́ alàgbà ọláníyì ìfowówẹ̀ aláṣẹ àti olùdarí Bola Said Farms Enterprises mo rò pé a bá tún pè yín jọ mi ẹ tún dá wa lóhùn. Ẹ ṣeun amọ̀rí yín bá o kò jẹ́ bíi tí àárẹ̀mọ fún ti ìrọ̀lẹ́ òní ẹ bá lóhunkóhun láti bá mi sọ lẹ́yìn ètò ẹ lè fàtẹ̀jíṣẹ́ yín ṣọwọ́ sórí whatsapp 07046333576 tàbí kọ 08022588193 Peter Olashuko Captain Peter
4: wo bí oòrùn ti yọ láti ìlà rẹ̀ máa gbọ́ kíkí ẹyẹ tara wọn yá gágá sì kíyèsí òkè rere nì níbi tí àwọn ọmọ aráyé ti ń fẹ̀rín lògbà tiwọn kò sóhun méjì tí wọ́n ń gbọ́ bí kò ṣe ìkànnì ìfẹ̀yìn ẹ̀ 32FM 94.9 èmi ìrìkí oníbùdó ló sọ bẹ́ẹ̀.
5: A serious outbreak of laughter has been detected. Over.
6: Copy. Location. Over.
5: Laughter House, Premier Hill, Mokola Ibadan. Over.
6: Suspected frequency.
5: 32 FM 94.9. Symptoms include smiling for no reason, laughing at work, and suddenly forgetting about your problems.
7: 32 FM 94.9.
8: Feel the world with laughter.
9: I'll see you tonight. I will.
7: Okay, 32 FM, 94.9. My name is AY. All right, guys, continue to be in progression, just in proportion to the power and the intensity of your desire to stay tuned to the station. AY says so. AKA their father.
8: Yes.
6: This is 32 FM calling from Laughter House Premier Hill Mokola. We're serving fresh laughter, good music, great conversations, and pure entertainment. 32 FM 94.9.

0: gbogbo provision shop àdúgbò láti jẹ gbèsè sí
1: anima
0: àti jáde gan wá dogun. Mo lọ síbi tí mo ti lọ máa ń gbè lọ ọbẹ̀ àwìn láàárọ̀ yìí, wọn ta fún mi bẹ̀ mọ́ wọn ní gbèsè mi ti pọ̀ jù. Kò yé mi mọ́ o, nǹkan tá a fi ń bọ àṣírí ara wa nìyẹn o. Láwa tá a ń ṣiṣẹ́ kí sálárì tó wọlé báyìí àti jẹ gbèsè àti gba nǹkan àwìn ládùúgbò, sálárì yẹn náà la máa fi ń tọ̀pẹ́. Wọn ta fún wa mọ́ kò dẹ̀ sí oúnjẹ ńlé. Ibi tẹ bá ti bá kọ́ńtì dé, kẹ jẹ́ ká mọ ìhà kò yé mi mọ́ o, àwọn graduate méjì ni mo ṣe ládùúgbò wa tó lọ fi wò kété láàárọ̀ yìí. Graduate lọ máa fi wò kété tó máa yí gbọ́ ẹ mọ́ kiri. What's going on?
2: This skit was performed by Goroso Ekiti.
3: 32 FM 94.9.

0: láti ìkọ́ni 32 FM 94.9 à ń kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa wípé a kú déédé àsìkò yìí níbi tẹ́ ẹ ti ń gbọ́ wa tẹ́sítún lórí ọ̀fẹ́ láti tún máa wò wá a kí wa káàbọ̀ sórí ètò níbàdàn láwà ìbàdàn láwà tá a ti ń fẹlá ìbàdàn láwà tá a ti ń jayé ìlú ìbàdàn ò ní dàrú ọ̀dẹ ni kọ̀ọ̀kan wa náà sì ní gbóná bẹ́ẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà ogun ò ní wọbẹ̀ láṣẹ àdẹ́dá olúbìpẹ́ fàtóyè lókọ mi mo kí wa káàbọ̀ lẹ́ẹ̀kan sí sórí ètò níbàdàn láwà níbi tá a ti máa ń ṣe àgbéyẹ̀wò nípa ìtàn àwọn bàbá wa yálà ojúlówó ọmọ bíbí ìlú ìbàdàn àtàwọn tí kì í ṣọmọ bíbí ìlú ìbàdàn ṣùgbọ́n tí wọ́n ti pẹ́ nílùú ìbàdàn lọ́sàn yìí pẹ̀lú orí ọ̀fẹ́ olódùmarè olórí ọ̀fẹ́ láti sọ fún wa wípé a wà lágbàlá ọ̀kan lára àwọn bàbá wa aṣáájú ẹ̀sìn òun ni wọ́n bàbá pè wọ́n ní bàbá kéwèjẹ̀ déédé ara náà ni ògbóǹtarìgì olùkọ́ akọ́ṣẹ́mọṣẹ́ òun ni wọ́n bẹ́ẹ̀ náà ni wọ́n sì tún jẹ́ bàbá ìwé bí wọ́n ti ń kọ́ni ní ẹ̀kọ́ nípa ti ìlànà bá a ti lè mọ̀ọ́kọ mọ̀ọ́kà bẹ́ẹ̀ náà ni wọ́n tún jẹ́ olùkọ́ nípa ti ìmọ̀ ẹ̀sìn iyùn nílànà ti islam bàbá wa alhaji tairu morakeyo tairu kalẹ̀ ẹ̀kú déédé àsìwò yìí alhaji àkíyín lẹ́ẹ̀kan sí ẹ bá wa kí gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà àwọn olólùfẹ́ yín ẹbí ará àtọ̀ rẹ tí wọ́n ń gbọ́ yín tí wọ́n sì ń wò wá lọ́wọ́lọ́wọ́ ẹ̀.
1: déédé àsìkò tí a wà yìí o gbogbo ìgbà tí ètò yìí bá bá wa a kú déédé àsìkò ìgbà rẹ ni yóò jẹ fún wa o.
0: àmì.
1: orúkọ tèmi ní kúkú òun ni alhaj tohir tí yorùbá ń pè ní tairu morakeyo tohir mò ń jẹ orúkọ bàbá ńlá bàbá mi ìlójọ jẹ pé tairu tairu.
0: torí mo ti ní màá béèrè ìbéèrè lórí ẹ náà tẹlẹ pé báwo ló ṣe jẹ ṣé ó máa ń nídìí kan tí àwọn òbí fi máa ń sọ ọmọ bẹẹ pé ó dá bá dórúkọ bàbá bàbá mi o ìwọ náà sì já ìdí kan wà tí orúkọ yìí fi jẹ yọ.
1: gbogbo yorùbá ló ti mọ̀ yìí pé yorùbá nínú gbogbo ẹ̀yà ó yàtọ̀ gédégbé a kì í fẹ́ sọ ilé nù bí a ṣe kì í fẹ́ sọ ẹbí nù a rí wípé tí wọn bá ti bí ọmọ lójú ẹsẹ̀ làwọn àgbàlagbà ó ti máa sọ wípé ọjọ́ ẹni báyìí ọjọ́ ẹni báyìí so fúdi eléyìí àwọn yorùbá náà ti rí gẹ́gẹ́ bí àṣà tí a gbà wọlé mọ́ ẹ̀sìn islam torí pé àwọn lárúbáwá àwọn náà ń lo ẹ̀kọ́ àṣàrù titiwa ẹ̀ náà táwa náà máa ń lo wípé bàbá kan tó ti lọ tí wọ́n bímọ tí wọ́n wá bí kalẹ̀ tí wọ́n ní ọjọ́ bàbá wọn mọ̀ ní bàbá túndé irú bàbá túndé yẹn nílẹ̀ lárúbáwá àwọn náà wà mọ́ ò pé ọmọ ìjọ bàbá mi ọmọ ìjọ bàbá bàbá mi islam sì fààyè gbà kéèyàn sọ ọmọlórúkọ bàbá bàbá èèyàn àbí bàbá èèyàn gangan kódà èèyàn láǹfààní àti sọmọ rẹ ní orúkọ rẹ náà gẹgẹ bí èmi tí mò ń bá wa sọrọ ọmọ mi àkọbí ọkùnrin tairu tèmi náà ń jẹ ìlú náà jẹ múrakeyo tí mò ń jẹ ìní ń jẹ ó kì nìkan.
0: ló yàtọ̀ ó dà ẹ ṣeun alhaji ẹ já bẹ̀rẹ̀ báyìí ní tààràtà ọmọ ìlú wo ni ọmọ bíbí ìlú wo ni.
1: látòkè délẹ̀ àti apá ọ̀tún mi àti apá àlàáfíà mi ìbàdàn ni mo jẹ́ bàbá mi jẹ́ ìbàdàn ìyá mi jẹ́ ìbàdàn.
0: bó bá wá rí bẹ́ẹ̀ ẹ̀yin àgbàlagbà náà lẹ ní mo kò àmọ́ lápẹ̀rẹ́ tó tó ṣe bí òwe sì ní okò ní gògògògò kó má níbi tó ti sọ wá àti pé jẹ́ bí ìlànà àtẹ̀lé tó ti wà ní fún ìlú ìbàdàn wọn ni ojúlówó ọmọ bíbí ìlú ìbàdàn tó bá nílé ìlú oko alhaji bíbí.

0: Ri o ba ni dija ni boloko yi
1: ajia loko wa
0: ajia kan na
1: ma ajia ni
0: aja pe eyin leni gomina
1: awala ni ma ajia ni ma ni idile mama mi alaja ni oko mama mi
0: ijoba abile wo ni wa
1: beda local
0: government
1: wa ni alaja
0: ilu wo ni wa wa fori ni se lu badan na ni se pe eyan le jo mo nilu lotun losin ṣùgbọ́n kó jẹ́ pé bóyá láti ibi tá a ti ń sọ̀rọ̀ ajé kiri kí wọ́n má lè bí ni sílùú ẹni gangan ibo ni wọ́n fi orí yín sàn.
1: Ìlú Ìbàdàn ni wọ́n bí mi sí ní ilé ìwòsàn tí ó ní orúkọ nílùú Ìbàdàn dáadáa ní agbègbè tí mò ń gbé tí wọ́n bí wá sí ní Òkè Adó. A rí wípé Òkè Adó nílẹ̀ Ìbàdàn àárín gbùngbùn ló wà. Ilé ìwòsàn tó sì gbajúgbajà ti àwọn Kátólíìkì tó wà ní agbègbè wa ibẹ̀ ni wọ́n bí Mọ́rákìyàn tí wọ́n bá wa sọ̀rọ̀ sí.
0: Ọ̀dà ẹ wá jẹ́ àwò báyìí ilé ẹ̀kọ́ pàyàmọ́rì wo ò lẹ̀ lọ pé èèyàn tiẹ̀ sọ pé òun bẹ̀rẹ̀ Alhaji kó tó di wípé a lọ sí ilé ẹ̀kọ́ nígbà tí wọ́n bí yín sí agbègbè Òkè Adó nílùú Ìbàdàn bíi ṣé ibí náà lẹ ti ṣe kékeré káwa mo mọ ibi tí ẹ ti bẹrẹ ilé ẹkọ.
1: Bẹ́ẹ̀ni ìgbà tí wọ́n bí mi Ìbàdàn náà ni mo ti ṣe kékeré. Ìbàdàn náà mo ti kàwé alákọ̀ọ́bẹ̀rẹ̀. Ibẹ̀ náà mo ti ka girama. Ibẹ̀ ni Ọlọ́run ti ní kí n tún lọ sí ilé ẹ̀kọ́ ti Lárúbáwá. Ẹ̀yin ti ilé ẹ̀kọ́ Lárúbáwá òní mo wá lọ sí ìlú ìpínlẹ̀ Ògùn láti lọ rí ṣe ìtẹ̀síwájú ẹ̀kọ́ mi nípa kíkọ́ nípa ètò ìkọ́ni tá a mọ̀ sí NCE ní Ogun State Lábẹ́kúta. Ẹ̀yin eléyàn ni mo wá ṣẹ̀ṣẹ̀ wá rìn jìnà díẹ̀ lọ sí ilẹ̀ àwọn Haúsá ní ìpínlẹ̀ Sokoto.
0: Ẹ já padà sílé. Ilé ẹ̀kọ́ pàyàmọ́rì wo tó jẹ́ alákọ̀ọ́kọ́ bẹ̀rẹ̀ wo lẹ́nu nílùú Ìbàdàn kí lorúkọ ẹ̀?
1: Ilé ẹ̀kọ́ tí mo lọ jẹ́ ilé ẹ̀kọ́ tó gbayì tó gbajúmọ̀ nìbàdàn. Kódà kò jẹ́ wípé tètè tó fi di àsìkò tá à ń sọ̀rọ̀ yìí náà ilé ẹ̀kọ́ náà sì wà. Ilé ẹ̀kọ́ tí mo lọ jẹ́ Queen of Apostle Primary School Olúyòrò tí wọ́n dá sílẹ̀ ní ọdún 1955.
0: Ilé ẹ̀kọ́ Queen of Apostle.
1: Bẹ́ẹ̀
0: ṣùgbọ́n nǹkan tá a mọ̀ ni pé ilé ẹ̀kọ́ ìyàwó obìnrin nìkan ló ń lọ síbẹ̀ bó ni ti ń jẹ́
1: ńbẹ̀. Ilé ẹ̀kọ́ àkọ́bẹ̀rẹ̀ rẹ̀ ọkùnrin àtobìnrin ní lọ.
0: Àkọ́kọ́ bẹ̀rẹ̀ rẹ̀.
1: Ilé ẹ̀kọ́ wọn ti àkọ́bẹ̀rẹ̀ jẹ́ pàyàmọ́rí tí ò bá pè ní pàyàmọ́rí àtọkùnrin àtobìnrin ni wọ́n ń lọ síbẹ̀.
0: Ìbẹ̀lẹ̀ yín lọ.
1: Bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ọmọ kẹrin nínú ọmọ bàbá mi tó lọ síbẹ̀.
0: Wow. Lẹ́yìn ìgbà tí ẹ wá parí síbẹ̀ náà lẹ ti parí ń bẹ ṣe ìwé mẹ́fà náà lẹ̀ ń kà náà ni.
1: Mo ti parí ìwé mẹ́fà. Lẹ́yìn ìgbà tí mo parí ní ìwé mẹ́fà mi tí a sì dánwò àti bọ́ sí girama mo tún tẹ̀síwájú láti lọ sí ẹ̀rí pé Queen of Apostle ilé ẹ̀kọ́ Kátólíìkì ni.
0: Bẹ́ẹ̀
1: náà ni mo tún ní ìtẹ̀síwájú láti lọ sí ilé ẹ̀kọ́ girama Kátólíìkì tí í ṣe Loyola College. Bákan náà so ìgbà tí mo dé ìpele kẹrin tó rí ètò ẹ̀kọ́ tí a fẹ́ kí n kọ́ nípa rẹ̀ tí í ṣe ìmọ̀ nípa Islam tí wọn ò gbà yé kí n ṣe ní Loyola College. Òun ló mú mi kúrò bẹ́ẹ̀ mo fi wá lọ sí ilé ẹ̀kọ́ Mùsùlùmí gangan tá à ń pè ní Muslim Grammar School tó wà ní Odinjo
0: Ìbàdàn
1: nílùú Ìbàdàn. Bẹ́ẹ̀ ni mo ti wá ṣe ọdún kẹrin àtọdún karùn-ún tí mo fi jáde ìwé mẹ́wàá.
0: Nígbà tí ẹ parí ìwé mẹ́wàá ìtẹ̀síwájú yín lẹ́nu ẹ̀kọ́ níbo lẹ tún padà yà sí nbẹ̀.
1: Gẹ́gẹ́ bí wípé n tó mú mi kúrò nílùú Loyola College ni àìrí àǹfààní àti tẹ̀síwájú nípa ìmọ̀ ẹ̀sìn Islam ẹ̀kọ́ Islam tá à ń pè ní Islamic Studies àti èdè Lárúbáwá tá à ń pè ní Arabic Language. Ìyẹn ló mú kí n lọ sí ilé ẹ̀kọ́ Lárúbáwá tí wọ́n ti ń kọ́ nípa ìmọ̀ ẹ̀sìn tí à ń pè ní Arabic Institute of Nigeria Madule Arobi ní Elékùrọ́. Ibẹ̀ ni mo lọ lẹ́yìn ìgbà tí mo jáde ìwé mẹ́wàá láti ọdún

0: na o ti ni ile eko diploma be
1: okay so
0: won si ti affiliate re ma Usman Davodio University ni Sokoto so awon obi mi so fun mi ye pe ki n ti be yen bo si Sule Abiola tori wi pe ipele kan na ni won jo wa ilu kan na ni Abeokuta kan na ni won jo wa bi pe imo yen yo yo si rinle dada lati mo nipa re dada ju ti ile eko olikoni lo iyen lo je ti n pada si Suleka Abiola College of Arabic and Islamic Studies ti won pe ni Sakais ni ilu Abeokuta ile ni mo ti wa pari NCU stroke diploma in Arabic and Islamic Studies ni odun 1986
1: e se nitori wi pe awon obi si won bi won je eni to lesson to je ti lana Islam se lo je ke yin o yan ati keko nipa Al-Qur'an la yo ni papa julo lati tun je oluko nipa imo yi
0: lati le ni mi ti nife si oluko ni ati le ni mo ti nife si oluko ni tori pe gbogbo owo ti won ba fun mi nipa ti mo wa kekere emi eri nkan kan fi ra ju e fun ikowe ati sileti lati ma ko awon omojo lati ma ko won ati gba yen awon obi mi gangan ti mo wi pe eni yi yo nife si ise oluko ni ki se pe tori
1: ki se ayaba
0: ki se tori awon emi gangan lo wu lati je oluko ni
1: e ka ni pe e ba wa sise oluko ni ise wo gan leyin lero wi pe e ba tun wa se gan kale e ba yin je pe ise oluko yi o ni e ba pada yan laye
0: e gege bi wi pe ninu ile ti ati bi mi ese o duro segbe kan
1: okay
0: igbe aye o duro segbe kan baba to bi mi afa ni ni ilu Ibadan idile matala ni won ti bi mi matala si mi gbajumo ni inu ese islam ba se wa ma ni eko be na la ma ni ise baba to bi mi oko nipa battery charging so battery charger ni won won se igbo minera o kan fi se ise se ni baba to bi mi won je eni ti o sise osu lati gbowo osu titi di asiko ti olorun oba wa pe won ti won to wa fi ise osu sile baba to bi mi sise ni ile ita epo gege bi petrol attendant awon ti o ta epo fun Batoya won ni ipega won di manager Batoya won di oga fun awon agbegbe kokan nigba aye British Petroleum won pe ni BP station nigba yen bawon se ti kose battery charger yen emi gege bi enikan ti mo si fe ju gbogbo nkan jo baba mi
1: mi
0: na ko nipa computer engineering ni Raftard Computers ni agbegbe kan ti a npe ni Old Ife Road be ni mo ti ko nipa bi a se nse atunse computer ti mo si mo nipa re daada
1: e seun alaji e soro nipa pe oto e sin pe oto ni esin ko da duro oto ni keyin o ko ise okan e si daruko bo ti je pe baba gbiyanju awon ise ti won ko nje esin lati je olori esin eyan mo ko ni abi olorun ni mo pe yin papa ka wo nile ilana ti islam nigbati e salaye bayi pelu gbogbo imo te tin ni lati le se ati kekere lo olorun ti pe yin ni bi o ba fe di alaji abi o ba fe di wipe olorun yan lowo pe yin o ko masalasa be yin mo ka won mojo yin mo ka won mo ni ilana ti esin islam se eyan mo lo ko ohun na ni abolo ni mo pe yin
0: eyan kokoko mo wa imo nipa ati mo nipa esin lati ko ni nipa esin enu re ni olorun oba o pe yan si a ri wipe ta ba wo itan anabi muhammad sallallahu alaihi wasallam ohun gangan sise abani da eran o sise abani mojuto awon ohun ine ohun eto ipawowole awon alumani iyawo re Khadija awon eto ati okowo to ni nigba naa gbigberu to n gberu lasiko ti anabi ba sise o lo je ki Khadija ko gba fun anabi wipe atun ati gbogbo akoso eto business wo awon nkan ipawo wole ise to won se idaran ati awon ile ise to won ni ki anabi o je olori re iyen lo se lowo tasiko ogoji odun re fi pe ti ogoji odun re pe ilolohun oba sese wa pe lo wa fi se imo wa je adaran abi ibani mojuto awon dukia lo wa fi sile lo wa kuku kojuma ise ti olohun oba pe gege be na loro ti temi na awa na nsise lori wi pe igba ti olohun ba pe awa na ni emi gege bi enikan mo je arole fun ile matala emi ni pade fa matala won ni baba nigba ti won be won ba ise tara temi lo olohun ti pe mi nigba yen igba ti baba ti won pada si odo adeda to da won o di ki ayan eni ti yo je arole ninu yi yan eni ti yo je arole asiko tolohun oba o pe mi sise ohun lo to ni gbogbo ebi fi wa fori pori ti won fi wa so wi pe emi ni mo je alifa emi ni mo je arole matala lapapo igba yen ni mo le so wi pe igba tolohun oba pe mi niyan ṣùgbọ́n mo ti ń ṣiṣẹ́ mo ti ń bá ìgbésí ayé lọ láì tí ì jẹ́ olórí gẹ́gẹ́ bí àlífà mọ́tàlá.
1: Gẹ́gẹ́ bí ẹ̀sìn wa jẹ́ bí olórí ilé fún agboolé mọ́tàlá ǹjẹ́ ẹni nǹkan kan tó máa ń jẹ́ tó máa ń fún yín ní ayọ̀ jùlọ tó máa ń jẹ́ bí nǹkan ìdùnnú bíyá pàápàá jùlọ lásìkò tẹ́ ẹ bá dúró níwájú àwọn èèyàn bóyá láti ṣàdúrà àbí láti léwájú bí eléyìí tí wọn ń pè ní kútùbà.
0: Inú mi máa ń dùn láti lè rí wípé ibi tí a ti bí mi ibi tí wọn ti mọ àwọn ẹbí mi gẹ́gẹ́ bí onímọ̀ ẹ̀sìn islam ni wọn kò sí ìgbà tí ọ̀rọ̀ máa ń kan èmi náà tínú mi ò dùn wípé ẹbí ibi tí wọn ti bí mi mo pa ọ̀dọ̀ wọn kọjá láti ní ìmọ̀ titayé àti ìmọ̀ titọrun mo gba ọ̀dọ̀ wọn kọjá láti ní ìmọ̀ nípa ìbá àwọn èèyàn ṣe tá a bá wá fún mi ní ọ̀rọ̀ sọ bóyá a fẹ́ ṣe ìbánisọ̀rọ̀ bíi wáàsì àbí a fẹ́ ṣe kútùbà láti báni sọ̀rọ̀ lórí kankan tí ó ń lọ ní àárín àbí ìtanijí inú mi máa ń dùn gẹ́gẹ́ bíi wípé ẹbí mọ́tàlá ni mí torí wípé kò síbi tí àwọn èèyàn ò ti gbọ́ mọ́tàlá tí wọn ò ní mọ̀ wípé ẹni tí ẹ̀sìn ìsìláàmù ọ tọ́dọ̀ wọn rinlẹ̀ ní ìpínlẹ̀ ọ̀yọ́ nìbàdàn àti ilẹ̀ yorùbá ò ní mọ́tàlá tó inú mi máa ń dùn láti lè jẹ́ wípé kí wọ́n fọ̀rọ̀ lọ.
1: Ọmọ bíbí ìlú ìbàdàn ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣàlàyé fún wa àtòkè àtẹ̀gbẹ́ àtàrí gbogbo kí lẹ lè sọ nípa ìlú ìbàdàn bí wọn gẹgẹ bí olùkọ lẹka tẹsìn lẹka ti pé káti ẹkọ ni kó mọ kó yé ni bí wọn bá fún yín ní gègé àti wọn sọ wípé kẹ ẹ kọ ọrọ nípa ìlú ìbàdàn kí ni nǹkan tẹ lè sọ nípa ìlú o.
0: Àkọ́kọ́ ibi tí èèyàn bá gbé léèyàn máa ṣe ẹni tó bá wá rìn jáde káàkiri yóò padà mọyì ibi tí orí bá dá sí èmi gẹ́gẹ́ bí ẹnìkan mo ti gbé àwọn ibi tí ó pọ̀ díẹ̀ mo gbé Kano díẹ̀ mo gbé Sokoto díẹ̀ mo gbé Abẹ́òkúta mo gbé Ìjẹ̀bù Ìbàdàn bákan náà gbogbo àwọn ìlú tí mo wá gbé yìí ètò ìṣètò Ìbàdàn nípa ìjẹ́ olórí bóyá tẹ̀sì bóyá ti ìlú kò sí kankan tí mo rí tọjọ ti bàdàn ọ̀pọ̀lọpọ̀ gbogbo ibi tí mo lọ ni tí wọ́n máa ń mú fàkájà lọ́wọ́ tó máa ń mú àgbẹ̀rẹ̀ ẹni lẹ́sẹ̀ lọ́wọ́ ti bàdàn orí bẹ́ẹ̀ ìṣètò ìyan olùbàdàn ilẹ̀ ìbàdàn kì í mú wàhálà lọ́wọ́ ìṣètò ìyan ìmọ̀ọ́mù ilẹ̀ ìbàdàn tó jẹ́ ìmọ̀ọ́mù fún gbogbo ìmọ̀ọ́mù ọ̀yọ́ state ìpínlẹ̀ ọ̀yọ́ kò mú wàhálà kankan lọ́wọ́ ìyẹn ò lásán máa ń tó dùn mọ́ mi nú wípé ṣé ìbàdàn ni mí osibiti mi e ti rira mi gege bi ojulowo oma Ibadan kawa gbe ti ona esin ati iyan olori sile ilu Ibadan de ilu kan ti eni to ba gbo laruba wa yo mo wi pe nta n pe eni tin josin fo Olorun o ni eni to n se Ibadan fo Olorun Ibadan eni to n fara gbole fun Olorun Ibadan o suma wi pe ka so wi pe ilu to n fara gbole fo Olorun ilu Ibadan iyan lasan ti mo ri bi pe ko silu mi to ko re suma nkan ye e tin gba ilu mi gege bi to tun da Ibadan debi ti o wa da ju Ibadan na ni ori gege bi ilu to da ju o si je wi pe gbogbo ti sele ni Ibadan nkan ti o fi han wi pe ilu t'Olorun ba lowo si t'Olorun ma duno si o ni Ibadan e ri pe opolopo awon oloja ti an ba be oja won awon to je agbe ti an ba pari ti an kiri oko won bi won ba ti fori re so le si Ibadan okan won ti ibale gbogbo ilu eyan ba lo nile Yoruba ka ro ojire eyan o le fiye ti won ta nkan ni Ibadan ko si ilu kankan eyan o le fi igbadun ounje eyan ba je ni Ibadan ko ti ilu ta ba je le ka ro ojire
1: e seun gege bi alaye to kun yi 32 FM 94.9 ko di 13 derin po isonu na le tin gbo wa lori eto ni Ibadan la wa pelu baba wa Alaji Tairu Morakeyo Tairu ti won je olori ebi fun agbole Motala nilu Ibadan nibi gege bi e tin salaye fun wa it's soro nipa ilu Ibadan amọ eje n tun pada si bi bere ina ni awon agbole ti won ibi ti won bi si ni ilu Ibadan e ba daruko awon agbole awon te jo se kekere lagbole ni ilu Ibadan atawon bi teyin na tataiyade nigba na ati bi pe ni kekere e daruko 1950 90 kiniko bo ni Ibadan gba na se ri si ti tasiko yi
0: asiko Ibadan igbana omba gbogbo nti sele ni agbaye mo nigbana bi Ibadan ti sin na to se nba gbogbo nti sele ni asiko ise lagbaye mo Ibadan o fi kankan mo ba
1: igbamu wow
0: sipa kankan ti Ibadan o ba igbamu gbogbo nti won ma se nigba ti a wa kekere ni Ibadan gbana la wa na se to si je pe awon omo ti won be lasiko sin na ti won se nisin awon na to nri se
1: ti awon nkan te yin se kekere ngba na
0: nisin ninu ere ti awa se ni igba kekere ninu re ni kata okoto wa okoto tita ko si mo ni asiko sin sugbon awon ere mi nbe ti won fi ropo okoto tita okunrin na ko si mo ni asiko si won ti to wa to se ni ti gbalode tawon elelebo gan ti se ti won fi kese to ya pe okun wa nu re awon mo si maran gege bi gba tawa na
1: okun ni gba na
0: ijo taya ti ta be se fi kun oro le kan yen nigba na awa na ta taya nisin awon mo si ta taya titi ti dasiko ta wa yi lawon ere teyan mo se nigba na awon kan won ra kete jo awon pe won ni ripara so awa ta ba lowo lowo ta fe gun keke ta fe ko keke a mo wo lo a fun won lowo won fun wa ni igba ti owo wa ti yo lo a gun keke fun gba ti owo wa ba mo a si ku nbe to tumo se pe aya keke yen nigba na lati lo ni o nbe titi ta o ti
1: awon wo le jo se kekere nigba na
0: awon ti a jo se
1: te si le ranti boya ti won wa te si tun jo wa di sin
0: omo egbon baba abi tanpe ni Alhaji Abdul Jalil Alade Tajib Obedisi anpe omo egbon baba mi na ni anpe ni Ismail Adebowale Obedisi won wa ni ile Awusa ni Yola lowa so Alhaji Jalil oje osise ijoba nile ijoba o si nbe titi di asiko ti a wa anpe ara awon ti ajo je egbe ti won si wa anpe nikan ni Mukadas Shitu omo egbon baba mi na ni awon to je bi omo aburo baba mi anpe ni Abdulazim to iru ilohun na ebi kan na jo ni
1: Alaji iru omo wo ni yin lati ni
0: omo lile die ni omo lile
1: die die
0: e ri pe bere pe awon adugbo ati se kekere oke adu adugbo to so ma legbe fe to bi merinla
1: e da ko die
0: awon ti mo le wa da nko a npe bi kan ni ile elewu o sunwa ile matala ti a npe ni oke adu a npe bi kan ni ile alaka won ti yi oruko re pada si ile alasa o npe ibe ni asa a n be asa laruge ibe ni o ti jade won tun wa pada yi pada si ile olajuwon baba nla baba won lo nje olajuwon ibe ni on je bayi ibe ni won ti bi enikan ninu awon ogbontare di adajo to da ejo to le awon eyan o ti reti wi pe won le reni da ejo na ni Ibadan baba re je eni to je imam ni secretariat ogba osi ise ile ise ijoba ni secretariat
1: se ni ba wa daruko adajo
0: Justice Mashood Abbas omo ile olajuwon oni won ti se kan ninu agole oke adu ni matala to si de wi pe ogun tarike ni won bakan na a npe bi kan ni ile esin oye ara adugo we ara agole ni oke adu matala
1: eni kekere
0: irefin
1: ọkan
0: nbẹ ni ara awọn agbole to sunmọ oke adu matala gẹgẹ bi pe mo sọ pe ọmọ to le ni mi taafin mọ pe ọmọ to le o ni mi ẹni to ba mọ aafin ọba irefin yọ mọ wi pe o lọ silẹ ni gẹrẹgẹrẹ ni to jẹ wi pe ibẹ bo se wa ngba naa lọ wa ni isin ti ọmọ ọba jẹ ọmọ to le yoo si sọ wi pe ki wọn ka ohun sinu taya wọn o si ta lati iwaju ile ọba yọ wa lọ ri du ninu koto nisalẹ yóò tún wá bọ́ ta padà tẹ mọ̀ pé ọmọ
1: inú táyà
0: bẹ́ẹ̀ ni
1: so ó sì rọrùn bẹ́ẹ̀
0: ọ rọrùn inú rẹ̀ náà ni màá ká sí
1: wọ́n máa wá jí
0: wọ́n ta lọ ẹ̀kan náà tí wọ́n bá ti ta yóò yí lọ yóò sì lọ rèé
1: orí
0: sọ inú kòtò nínú
1: kàbíyèsí
0: ibi ilé ìjọsìn àwọn cac tó wà níbi ojú odò ìfín yẹn àwọn tá a jọ ń ṣeré náà àwọn náà tún wá gbé táyà èmi náà bọ ta wọn ta èmi lẹẹkan èmi náà ta àwọn náà so àwọn ọmọ líle là ń ṣeré ńgbà náà mo sọ wípé mo jẹ ọmọ líle láti.
1: kí làwọn nǹkan tí ẹ máa ń jẹgba sí ní kékeré.
0: ní tí mo máa ń jẹgba sí ìṣúlẹ̀ kàdúró mẹ́ta náà àkọ́kọ́ ń bẹ̀ ni pé tí mo bá ti ti iléèwé dé màá lọ sí ibi tá à ń pè ní odò ń pàṣán.
1: kí lẹ máa lọ ṣe ń bẹ.
0: wọn lò rí fún alákàn. sẹ́ẹ̀sì mọ̀ wípé ọmọ kékeré ò lè mọ ibi tí ṣùtá ti lè ṣe òun
1: àgbàlagbà
0: lọ́mọ àwa ó ti rò wípé gbogbo ò lè yan lè kọwọ́ bọ̀ téèyàn
1: bá
0: alákàn bẹ́ẹ̀ ṣẹ̀pá àwọn àgbàlagbà mọ̀ wípé ejò máa gbénú ò ìyẹn ni wọ́n máa fi sọ̀rọ̀ tí mi ì bá ṣe ọmọ líle mo mú alákàn lónìí wọ́n náà mi wọ́n sọ fún mi wípé mo lè kọwọ́ bọ ìṣà tí ejò
1: wà bẹ́ẹ̀
0: làwọn fi nà mí kì í ṣe pé alákàn tí mo mú ni àwọn torí rẹ̀ nà ṣe àwọn pé kò yẹ kí n lọ mọ́
1: ẹ̀tọ́
0: ìkíní nù èkejì o ni wípé mo jẹni tó nífẹ̀ẹ́ sí eré ìdárayá ẹ̀yìn orí tábìlì tá à ń pè ní table tennis mo máa ń gba table tennis dáadáa tí mo bá gba tí a bá fi owó sí tí mo bá jẹ owó àwọn èèyàn wọ́n wà máa pariwo lẹ́yìn ìpùlé lọ́dọ̀ wa bàbá ó ti mọ̀ wípé ìwọ ọmọ yìí tún ti lọ rè é bá tébùrù ẹyìn orí
1: tábìlì
0: kò tún ti jẹ owó olówó wọ́n tún bá mi wí fún wípé ọ̀tá tẹ́tẹ́ ẹlẹ́ẹ̀kẹta tí wọ́n máa ń nà mí fún ọ̀nà wípé kò nífẹ̀ẹ́ sí à ń wo fíìmù ní ilé sinimá nígbà náà tí ì sí wípé àwọn fíìmù ti di alágbèléwò àwọn ilé ìwo sinimá tó gbajúmọ̀ nìbàdàn bíi mẹ́ta ni wọ́n gbà náà mẹ́tẹ̀ẹ̀ta síbi tí mi ò ti gba túmọ̀ ń bẹ̀ torí pé sátidé àti ọjọ́ sannde ọjọ́ méjèèjì yẹn ni mo máa lọ fi wo fíìmù ní àwọn ilé ìwo fíìmù.
1: e wa je ki on tun mu bere mi ba pe nigbati o wa di wi pe eyan ise oluko kan ni tara layo nje eni enikan abi saju ke ti e to yan layo se leni kan te wo gege bi awo mo pe awo ko se eni o wu mi gege bi alatele sa leni na pe no ton bi saye
0: eni to da ile iwe ẹkọ nipa islam ti mo lo ta npe ni arabic institute of nigeria madule arobi lelekuro ta npe ni sheikh abdussalam murtada abdussalam mariun kono ba ni salikun tede fun won awon ni mo bi gege bi eni ti emi na ni lemi pe mo fe lati da gege bi eni awon oka iwe ti ibo ṣùgbọ́n gbogbo téèyàn máa ń mọ̀ nípa pé ò ní wọ́n mọ̀ tí wọ́n sì ti ń ṣàlàyé wípé béèyàn bá ti lọ́tàn kéèyàn ní òsì káwọn ọmọ jẹ́ ẹni tó kọjú sí ojú
1: kan
0: bí àwọn ṣe kọjú sí ti ìmọ̀ lárúbáwá mo mú wọn gẹ́gẹ́ bí ẹni tí èèyàn wò gẹ́gẹ́ bí àwòkọ́ṣe ẹni tí mo dákọ lẹ́ẹ̀kan náà justice Mashood Abbas àwọn náà jẹ́ ẹni téèyàn ń wò ní aláwòkọṣe torí pé gbogbo ìgbésí ayé wọn bí wọn ṣe ń rókè tí wọn ń rókè ni wọn padà sí agboolé láti máa tó máa bá àwọn tá a jẹ àbúrò lábẹ wọn sọrọ wípé ká má jẹ ilé tí kan èèyàn náà dé kéèyàn mọ wípé ni tó mú àwọn kàwé tí wọn fi bá débi wípé wọn di adájọ àwa náà a lè tẹsíwájú láti tún mọ ipò mí ìyàtọ sí ipò adájọ lọwọ.
1: ẹsìn islam pàápàá jùlọ ẹyin tẹ jẹ adarí ẹsìn ọpọlọpọ àwọn èrò kan ń bẹ tó jẹ pé kò tọ táwọn èèyàn máa ń ní lọnà òdì sí alágbo ẹsìn láìpẹ yìí alága fún àjọ elétò ìdìbò alága fún àjọ tó ń gbógun ti ìwà jẹgúdújẹrá lórílẹèdè nàìjíríà àjọ EFCC wọn náà ka kòtọ sí àwọn tí wọn jẹ aṣáájú ẹsìn àwọn ìmáàmù àwọn pásítọ àwọn bíṣọọbù bí wọn ti dárúkọ wọn lèmọọmù lóríṣiríṣi pé ìwà àbàjẹ ń bẹ lọwọ wọn kódà wọn ni pé ọpọlọpọ ló jẹ pé ẹjọ wọn tó jẹ pé wọn lọwọ nínú pé kéèyàn ò kówó òlu kéèyàn ò fi wùwà kòtọ wọn ni ẹjọ wọn bẹ kódà wọn ni wọn ti ráwọn kan lẹwọn ojú wo olè yín fi wo àkọkọ ẹlẹẹkejì ni wípé ẹsìn islam tàbáníkàwò pẹlú ètò ààbò orílẹèdè wa nàìjíríà àwọn kan tí wọn sọ wípé wọn gẹgẹ bí n tá à ń rí lójú àwòrán lórí òpó ayélujára tẹyìn náà rí wọn kọkọ pé aláwọ agbar kí wọn ó tó lè dú èèyàn kí ni ìtumọ aláwọ agbar ní èdè yorùbá tí gbogbo wa gbọ fáwa tí èdè kùránì tí ò yé wa yìí ojú wo wa lẹyìn fi wò ó
0: ìtumọ èdè aláwọ agbar ni pé ọlọrun tó bí ìtumọ aláwọ agbar ni ṣe rí nípa ètò ẹsìn àti ìwà tí ń bẹ lọwọ gbogbo ẹdá pátá ìwà ń bẹ nínú ẹsìn fún ẹni tó bá mọ gẹgẹ bí ara ẹni tí a gbọdọ gbé lọwọ torí wípé ńgbà tọlọwọ bá ròyìn ànábì sàlá àlùwàsálà tó mú islam wá ọlọrun ò fi ìran rẹ gangan kò fi yẹn kò fi ròyìn rẹ bí ò ṣe wípé ìwà ni ọlọrun ọba fi ròyìn ànábì ìgbà táwọn èèyàn wá ń bi àwọn ìyàwó ànábì wípé tá a tiẹ̀ lànábì gan kí ni ìwà ànábì ó ní àwọn ìyàwó rẹ sọ wípé ìwà ànábì ni ti ń bẹ nínú kúríánì kí ni wá ń bẹ nínú kúríánì òfin ọlọrun ọba ní ń bẹ nínú kúríánì ní tànàbì fi gbé ayé tó fi lo gbogbo ohun tó lò òfin ọlọrun ọba ni ó tẹlé ẹni tó bá wá jẹ wípé islam tí ànábì bá mú wá ni lọ́ba ń ṣe gbogbo ohun tí ẹ̀ ń sọ tó jẹ́ ìwà burúkú àdìbà lọ́wọ́ rẹ̀ torí pé ẹ jẹ́ kí n mú àpẹẹrẹ wá fún ti ìran kíkí ọlọrun ọba sọ nù àlùkòrò alápèndé wípé iná sọláta ta ni a ní lè fọ àṣà wàlẹ mọǹkà wàlẹ báàgì Olorun ba ni e ri irun kiki o. Yo ma ofun yin lati ma se aburu. Eni ti run re o je atewogba. A godo ba ni bi ko ma se aburu. Tania ani lu fa sai. Wa ni munkar ke yo tun wa ma tenu bole ba to ma la keji je. Irun kiki o ma ko fun yan. Badi keyan to ma soro mo la keji leyin laida. Irun kiki o ma ko fun yan. Eni ta ba wa ka ile mo lowo ti ba nkirun se mo wi pe irun re ti o ti nme lose. Awon ti won wa pe iwa ti oda a nkowo je abi a n je ogun ilu. Iti kuriani so ni wi pe eni to ba ti je owo eyan meji abi owo eyan meta kan abi owo ilu ina ma ya kulo fi bo to ni na pe ina lu ni te nje si inu ara re
1: ha
0: tori pa na mi sa sala nja ma itumo oro yen wi pe olorun ni kulo kun ro yi ko ni gbogbo yin ni adaran je o wa kulo kun ma se o la ni ro yi ati gbogbo yin la bi le re be si da won tin be labe yin je si to ga ba tin yan omo se je yo si suru re lodo olorun oro esin ko agbekale olorun niye begbon ba tin yan aburo je yo si suru re lodo olorun
1: ki wa lo de ti awon iwa ko to yi ta nri leka esin igba pa julo latodo awon ti won je adari esin wa gbogbo
0: pe awari won gege bi nti won gbe lowo awo iwa ti on be ninu won iwa ti nti won gbe lowo ko won ko ni nti won fu to ba je pe nti won gbe lowo iwa to ko won ni won fu gbogbo nti won ka mo won lowo yen o ni ka mo won lowo ka ba wo gbese aye anabi eyan le wo lori ate aye lu dara ti won so nti won gbogbo nti won ka mo won lowo yen awon eyan o beere lowo aye lu dara boya won ka ru re mo anabi lowo gege bi adari esin ni gba aye re awon ti won gba po lowo re leyin igba ti o si mo ti won beere boya akaru re mo won lowo e wo sayidina abubakri eni to koko gba akoso islam nigba ta anabi papoda o lo asiko re lati ma te gbogbo ara ilu lorun igba to wa kan eni keji ta n pe ni umar in to umar n se ni wi pe to ba ti di ale yo we aso mo ori tawon eyan ni damo yo wa ma rin kaakiri awon abule awon orule ibi to mo wi pe awon alaini to je pe tipatipa ni won fi rowo mu lenu yo ma rin agbegbe ibi ti won ba wa kaakiri bo se rin de ile kan ni abule kan ni alejo kan o wa n gbo ti omo ati iya jo n soro wi pe wara to fun lara eran wa
2: ma wo mi bi mo se fe yin
3: mo n gbo ta ti tu efe
4: 32 fm 94.9
5: se lawon akosemose dokita ti seye be na la lawon aworoso asa mechanic
6: GMF Auto Services Limited
5: boye ti de be wo ni oje mo pomona mo pa awon erin lakata bu rin se ni o diagnose moto yin ke se bi won ti ma fe nu fapo sori carburetor wait and get ni ko ni lo carbo ti machine ba tin discover problem la mo fix e lowo kan tori gbogbo original spare part tin be nle bi ba awon alalalu ata

0: ṣe rí nù òun ti já mi ń bẹ ọlọ́run ti wà rí lọ́la ẹnu igba méjì tó rí náà ni kọ́ lọ rèé tà ká mọ̀ wulẹ̀ fún àwọn èèyàn ní
1: ìtì òpè
0: ojúlówó umar gẹ́gẹ́ bí olórí ìlú ó ti wá sọ fún àwọn ẹmẹ̀wá rẹ̀ wípé kí wọ́n lọ rèé gún màálùú àwọn ẹran abo tí wọ́n máa ń ní wàrà tó pọ̀ dáadáa kí wọ́n ṣà wọ́n jọ ní mẹ́wàá mẹ́wàá kí wọ́n lọ rèé fún ìyá yẹn gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ wípé ìwọ̀nba tó ní etí ó ń jáde látara ẹran tó ní ọ̀ká tó lè fi máa gbé ayé ìrọ̀rùn tí ò ní máa da lúrú pọ̀ mọ́ sábà fáwọn aráàlú ẹ rí i pé ẹni tó wà lórí ìjọba nù. Ibòmíì yóò daṣọ bojú yóò mọ̀ wá bí àwọn èèyàn léèrè wípé kí lẹ ti rí sí olórí wa nísìnyí olórí wa wo ẹni tó jẹ́ pé yóò ṣòfò ni tí fi bí paráàlú tó jẹ́ pé owó tó ní ká máa san owó ní ń dé kí ara ó ní aráàlú gbígbọ́ tó gbọ́ yẹ tó bá ti di ijọ́ kejì ni ó ti sọ wípé gbogbo àwọn tí wọ́n bá ti lọ rèé wo ìṣàkóso ayé wọn tí wọn ò bá ti ní iye kan ni wọ́n mọ̀ san owó yẹn gẹ́gẹ́ bí owó orí bí àpẹẹrẹ tax yóò sọ wípé ẹni tí ọba ti ní ẹran tó tó iye báyìí wọ́n mọ̀ san owó orí wọ́n mọ̀ san tax àwọn tí wọ́n bá ti ní iye báyìí sí iye báyìí iye tí wọ́n mọ̀ san ni ibi tí ó ti ń rí tó fi ń tẹ́ àwọn tí wọn ò ní lọ́rùn nìyẹn nígbà bá dijọ́ kejì sí wọn bá sọ wípé ẹni tí ọba ti lẹ́ran mẹ́wàá wọn ò gbọ́dọ̀ gba owó orí lọ́wọ́ rẹ̀ sí ẹni tí ẹran rẹ̀ jẹ́ mẹ́sàn-án sẹ́ mọ̀ pé inú rẹ̀ ó máa dùn so bí àwọn tí wọ́n sì dùpa bí wọ́n ti ń ṣe nìyẹn láti tẹ́ aráàlú lọ́rùn.
1: Kí ni bí àwọn nǹkan tó jẹ́ bí àpẹẹrẹ tàbí nǹkan múnigbàgbé kan tó jẹ́ pé ẹ̀yin náà ti fẹ́ pé ẹ fẹ́ fi sílẹ̀ tí ó jẹ́ fún ẹbí pé àti àwọn tẹ́yìn náà ti kọ́ bóyá wọ́n ríra àbí wọ́n tún padà ń bì kan àti pé lórí ọ̀fẹ́ rẹ̀ bá wà yálà lórúkọ ẹbí ìdílé yín tẹ̀ ń ṣojú fún ìjẹ́ nǹkan kan wà tẹ̀ ní lọ́kàn tẹ̀ ń bẹ lọ́rùn rẹ̀ fún.
0: Gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ olùkọ́ni èmi náà ni lẹ́mìí wípé tí ọlọ́run bá bò mí láṣìírí tí mo lóore ọ̀fẹ́ àti gba ilé ẹ̀kọ́ sílẹ̀ torí ilé ẹ̀kọ́ àwọn kan lèmi náà lọ tí fi ṣàǹfààní yìí mo ní lẹ́mìí wípé wọ́n dá ilé ẹ̀kọ́ sílẹ̀ láti lè fi àǹfààní tèmi náà rí lọ́dọ̀ àwọn kan sílẹ̀ fún àwọn òpó ẹ̀ tí wọ́n ń bọ̀ ní ọjọ́ ọ̀la.
1: Ẹ ṣeun 32FM 94.9 lórí ètò Nìbàdàn làwà òná làwà tó ẹ ṣeun gbogbo ẹ̀yìn aráalé tẹ lórí ọ̀fẹ́ láti máa gbọ́ wa tẹ̀sí tó ń wò wá ẹ ṣeun àdúpẹ́ ó dá mi lójú wípé àwa náà ti rí ẹ̀kọ́ kan tàbí bíi méjì kọ́ nínú ọ̀rọ̀ àti ìtàn tó jẹ́ ti ìgbésí ayé àlejò wa lórí ètò Nìbàdàn làwà lónìí ìyọ̀n Alhaji Táírù Morakinyo Táírù ẹ ṣeun àdúpẹ́ àjíǹdára yóò máa jẹ́ bí a bá kànlẹ̀kùn yín nígbà míì ó dájú pé ẹ tún gbà wá lálejò tó ẹ ṣeun apábí náà ni a ti dìde máa lọ lé lórí ètò Nìbàdàn làwà fún titun ní ẹ jẹ́ dúpẹ́ lọ́wọ́ olóòtú ètò yìí Peter Ọláṣùpọ̀ Captain P2 bẹ́ẹ̀ náà ni mo dúpẹ́ lọ́wọ́ Olúwàgbémiga Ìjòwú tó jẹ́ kẹ́ lórí ọ̀fẹ́ láti máa gbọ́ wa kìtìkìtì lálẹ́ yìí títí ọjọ́ mẹ́jọ tá a tún pàdé lórí ètò Nìbàdàn làwà lákọ̀tún nígbà ní 32FM 94.9 àní wàá sunkún fúnra wa olúbí ń pé Fátóyè lóko mi orin lásùn ó dàrọ.

Ìràwọ̀ kan yọ ọmọ ìlú títì. Ìràwọ̀ ọ̀sán tóhun dàgbàlagbà pẹ́jú sí. Àfin gorí òkè ó hàn kẹtẹkẹtẹ. Ìkànnì dájú tú ẹ̀fẹ̀ ń doṣù ó lé téńté. Ọba láàrin àwọn ọkùnrin. Dájú tú ẹ̀fẹ̀ 94.9. Ìkànnì adẹ́rìn kò sónú. Òkè téńté prẹ́míà. Mọ́kọ́lá ìlú Ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé. Ibùdó ayọ̀ àtòrí sun ìdùnnú ní 32 FM. Ìròyìn àsìkò tí ò lẹ́jà bákan nínú. Eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbáyé ṣebíṣe wa ni. Àgbọ́dúnú ètò tó ń pàrònú rẹ. Kájà fẹ́ tọ́ ọmọnìyàn. Kásì gbẹ̀ni afẹ́rẹ́ jẹ lọ́wọ́ arẹ́ nìjẹ. Lẹ́nu kọ́ tètè bọ̀ọ̀lì kọ́. Ìkànnì 32 FM lóṣùpá àràn káyé 94.9 lọ bá àwọn ọkàn ni.

0: eyin na ro oluwa si Zerubbabel bi gbe ki se nipa ipa ki se nipa agbara bi ko se nipa emi mi loluwa awon mo
1: bi fast 7
0: enter keje
1: who are thou o great mountain
0: tani wo ke nla
1: before Zerubbabel
0: ni waju Zerubbabel
1: shall become plain
0: he won ti petele
1: and he shall bring forth the stone there
0: with shout to cry
1: great
0: pelu ariwo
1: unto it glory of faith
0: shouting grace
1: glory of faith my yana
0: thank you Jesus
1: lekedwa
0: thank you Jesus
1: reba loga
0: thank you Jesus
1: and emerob Onilojo kewa osu kewa
0: in the month of October
1: 10 you shall be a 10 times better dua fun o lati nu emi mi wa ori pe ope la fi wole
0: lekan
1: mo wa mama gba ti yen laye
0: ko
1: so eri e ka le mo ti tobi
0: olodun
1: oni baba n sese kile to mo ti da wa awon eri ori oke yi
0: the purpose of this party
1: ba mi ni gbogbo
0: won
1: n gba dua gbogbo ti o bere lato wa awon
0: ipa but that started from the wicked
1: atele to bere lo wa si se obi
0: and that started from parental mistake
1: o se wole
0: Yes,
1: gbogbo eyi ten ja ogun iji to le
0: you fighting strange storms
1: me no gabalaza ogun yen wole olorun to mu oyin jade lati nu apata
0: god that broke water from the
1: oruko re ni je ja
0: his name is ja
1: onolana lagiju oba orun nisa ni weekend yi ola wole e ola wole e oro wole e ibuko wole e aseyori wole e iranlowo wole e ogo wole e igbedide wole e ona re si ona re la gbogbo to le ni ati monday to ri mu
0: oju this monday kuna
1: ke le ma pe wole lo so ni weekend yi afali e lowo gbogbo ilekun to ti kankan pẹ̀lú ogun ojú tí o sí ilẹ̀kùn síbẹ̀ o ní jìyà o ilẹ̀kùn oní tì mọ́ gbogbo àwọn ìka ìdílé
0: tó
1: máa ń tilẹ̀kùn mọ́
0: yìí
1: wọ́n gba ìdájọ́ ẹ sọ fún gbogbo àwọn tó wà níjẹ̀bú òde
0: o
1: àti agbègbè rẹ̀ kò sí ìṣòro lẹ́ni
0: o
1: àgbo mẹ́ta ọ̀sán ọ̀la òní mò ń bọ̀ o mo ti kígbe tán
0: o
1: kí gbogbo etí gbọ́
0: o àárọ̀
1: ọ̀la
0: tomorrow morning
1: gbogbo branches wa ló máa kún fún àwọn èèyàn
0: èyí
1: tẹ́ bá wà ní gbogbo agbègbè korodu
0: aago
1: mẹ́jọ láàárọ̀
0: ọ̀la
1: gbogbo ẹntẹ́ súnmọ́ church wa ní fàgbà
0: àbẹ́yìn
1: tó ti wá bẹ̀rí
0: aago
1: mẹ́jọ láàárọ̀ ọ̀la
0: angẹ́lì
1: yẹn ń kígbe létí wípé òmìnira òmìnira òmìnira ògo orí ọ̀fẹ́ ìgbẹ́dìde gbogbo ẹni tó ń gbọ́ mi online
0: how you hear me online
1: ẹ lọ follow one facebook
0: follow our facebook
1: prophet samuel
0: adébáyò òjò
1: baba authority wọ́n ní pàṣẹ ẹyin tó ń yípo lójú kan ayẹyin dìde lẹ́nu ẹrọ ànúgbà lẹ́nu ẹrọ gòlò lẹ́nu gbogbo ẹ̀pẹ̀ tán gbé ọsẹ ẹlẹ́rù gbé
0: ayé
1: àmàgàdàsà nínú daniel tẹ́ntẹ́ ó ní ọwọ́ kankan
0: mi
1: ó sì gbé mi dìde
0: kúrò
1: lórí ẹkọ
0: mi
1: àjẹ pé lónìí ọjọ kẹwọ sùn
0: kẹwàá
1: ayé rẹ dìde
0: níwò
1: yí àmọdún oko rẹ yóò pọ
0: ire
1: rẹ yóò pọ ẹni tó ń ti ogun ayé ẹ lẹyìn ilẹ kò gbé mi ẹ jẹ àgbàdua
0: mẹwàá
1: lónìí ọjọ kẹwọ sùn kẹwàá àdúrà yìí ó ṣe pàtàkì fún gbogbo ọmọ
0: olóko
1: èmi gbàgbọ́
0: ó
1: lè gbárù àdúrà kọ́ máa kí ẹ kú
0: oríire
1: tó bá jọ mọ ológo.
0: Lẹ́ni
1: ọjọ́ kẹwàá
0: oṣù
1: kẹwàá
0: ìdí
1: àjọ gba àdúrà mẹ́wàá
0: yìí
1: péré ni o ẹnìkan ní mẹ́wàá
0: tán
1: bẹ́ẹ̀ ni sà mẹ́wàá ni mẹ́wẹ̀wá
0: òun
1: ni ó ṣiṣẹ́ kí ó tó di ọjọ́ mẹ́wàá àdúrà àkọ́kọ́ gbogbo ń bá gbàgbọ́ ẹgbà
0: ẹ̀jẹ̀
1: jésù
0: pa
1: mi kò ṣeé ṣe rẹ lára
0: ẹ̀jẹ̀
1: jésù
0: pa
1: gbogbo ẹ̀rẹ́ àmì ìdádúró
0: àmì
1: kò ṣeé ṣe
0: lá

0: tẹ mi báwo ni gbogbo ẹyin olólùfẹ mi orúkọ mi ni Aisha Lawal mo fẹ kẹ bá mi gbọ 32 FM lórí kan ni 94.9
1: ẹ lè wá disappointed.
2: Ìràwọ̀ kan yọ ọmọ ìlú títì. Ìràwọ̀ ọ̀sán tóhun tàgbàlagbà péjú sí. Àfin gorí òkè ó hàn kẹtẹkẹtẹ. Ìkànnì dájú 2FM gbòṣù ó lé téńté. Ọba láàrin àwọn ọkùnrin. Dájú 2FM 94.9. Ìkànnì adẹ́rìn kò sónú. Òkè téńté Premier. Mọ́kọ́lá ìlú Ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé. Ibùdó ayọ̀ àtorísun ìdùnnú ni 32FM. Ìròyìn àsìkò tí ò lẹ́jà bákan nínú. Eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbà. Ayé ṣe bí ṣe wa ni agbọdunnu eto to n parunu re ka ja fe to omo niyan ka si gbe ni afẹ re je lowo are ni je lenu ko tete bo li ko ikanni 32 FM do supa ran kaye 94.9 lo ba awon kan ni

0: 32 FM 94.9.
1: Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wa tán wà lórí ìjòkó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
2: Ètò ìgbéyàwó láyé.
3: Ẹ jọ̀wọ́, ẹ dúró ná jàre.
4: Bí ló ṣẹlẹ̀?
3: Kí wọ́n tó sọ wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, kí iṣẹ́ ìléwọ́ máa fọwọ́ fọṣọ nílé ẹ ní 2026.
1: Ẹ ní tòótọ́.
3: Káṣá sọ pé o ti rẹ̀wọ̀n àbí?
1: Ta ló ti sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣoṣo níbi tí CDK wà.
5: Èwo ló tún jẹ́ CDK báyìí?
1: Bẹ́ẹ̀ ni o, CDK. Ẹ lè ra fìríjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
3: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí?
1: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
3: Olùṣọ́ àgùntàn, ẹ sọ wá pọ̀.
1: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
6: Ọ́fíìsì wa wà ní Mokola Road ní Besnai Bus Stop àti Àpáta. Ẹ lè pè wá sórí 0707-460-3911.
7: Ojúlówó ìròyìn lẹ́ka òṣèlú.
8: Ògidì ìròyìn lẹ́ka ètò ẹ̀kọ́.
7: Ìròyìn tó mú yányán lágbèrè ìdárayá tó ń tamúlù dùn.
8: Ìròyìn lẹ́ka ètò ìlera.
7: Bàbá Fẹ́ńdọ̀.
8: Bàbá Fẹ́ńdọ̀.
7: Bàbá Fẹ́ńdọ̀.
9: Bàbá Fẹ́ńdọ̀ dé.
7: Ìròyìn Bàbá Fẹ́ńdọ̀ lẹ́hùn agbọ́gbọ́ yìí bẹ̀rẹ̀ láago mẹ́jọ òwúrọ̀ sí mẹ́sàn kọjá àṣẹjú mẹ́ẹ̀ẹ́dógún lójoojúmọ́ nípa ní 32 FM 94.9 fẹ́ yí ẹ̀.
8: Ọjọ́

sùn rẹ ni kò ra létí kí o sì ní ọjọ́ ọ̀la tó fọkànbalẹ̀ àbí o ti lẹ̀ ń gbèrò ilé kan tàbí ilé ànípamọ́ iléeṣẹ́ Substance Property ló ti fi àǹfààní sílẹ̀ fún ọ lórí ilẹ̀ wa ti Orange Estate ní agbègbè ológun ẹ̀rú níjọba àbílẹ̀ Edo nílùú Ìbàdàn pẹ̀lú mílíọ̀nù mẹ́ta náírà láwọn agbègbè tó jọjú pẹ̀lú ètò ààbò tó péye bákan náà ni Mango Estate lójú ọ̀nà Lifehot International School Akufo nílùú Ìbàdàn tó náà jẹ́ mílíọ̀nù méjì náírà kò mọ́ rárá bẹ́ẹ̀ ló sún wọn fún mọ̀lẹ́bí pápánbárí ibẹ̀ ni ti Apple Estate fún ẹni bá wá ibi tí ayé ìrọ̀rùn tó pín sí mílíọ̀nù mẹ́rin náírà ó ní fún ẹni bá dá tiẹ̀ mọ̀ láàyè àwọn ọlọ́lá àbọ̀ ọlọ́kẹ́ ló wà lágbègbè Ayégún lójú ọ̀nà olójúoró nílùú Ìbàdàn ààyè sán díẹ̀ díẹ̀ ó wà láàrin oṣù mẹ́fà kò sí wàhálà kò sí àríyànjiyàn ẹ̀kọ́ sáà máa sanwó náà pẹ̀lú ìrọ̀rùn kí ẹ sì gba ilẹ̀ yẹn pẹ̀lú ìfọkànbalẹ̀ àti ìwé tó yanjú ilẹ̀ méjì ló ń ta warawara tẹ́lẹ̀ tuntun tó ti wọlé ní yàjóyàjó mílíọ̀nù mẹ́ta mílíọ̀nù méjì àti mílíọ̀nù mẹ́rin náírà ó nílẹ̀ wa ìjáfara léwu fẹ́ni tó bá mọyì ohun tó dára wá mú tirẹ̀ pè wá kíákíá lónìí lórí 0916-461-5000 tàbí 0911-555-500 tàbí kí ẹ kàn sí wa ní Laughter House orí òkè tí ń ti Premier Mokola ìlú Ìbàdàn Substance Property òrùlé

0: Praise the Lord. Orúkọ mi ni Aremu Sunday láti Amúlòkun. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àlàyé pé ní last year June ni mo lọ ṣe test. Nígbà tí mo fura pé nǹkan tó ṣe wife mi kọjá ní 2024 tó fi kú ní January, symptom tó kọ́ bẹ̀rẹ̀ náà ni heart problem. Bẹ́ẹ̀ni náà ṣe detect pé ìfọ́pá mi ń ga nìyẹn. Mo kò sí, mo lọ sí hospital, wọ́n á treat mi, wọ́n á gbóògùn, máa tó padà tún mú sick again. Monthly títí pé ó wá wọ December 2024 yẹn mi lè lọ ibi iṣẹ́ rárá àti rárá títí wọ January ọdún yìí. Ṣùgbọ́n nígbà tí mo wá ń gbọ́ programu bàbá, wọ́n wá sọ pé àwọn wo la à expect lórí òkè nínú programu tá a ṣe ní last minute pé ẹni tó bá ti ní repeated problem pé ó nílò kó wá fún àdúrà bí mo ṣe wá sí orí òkè ní last minute tá a ṣe kọjá nìyẹn. Mo wá dúpẹ́ lọ Ọlọ́run pé níbí báyẹn níjọ́ kẹrin tá a fẹ́ máa lọ bàbá ní pé ká ta fóònù wa pé káta fóònù wa èmi tẹ̀ wá fọkàn sí pé báwọn sọ pé kírẹ́díìtì láti ní wá ní ogun tó wà lára rẹ wọn ni ká pa bá ṣe pa báwọn ni pé kí ogun yẹn kó kú. Mo kàn rí pé nǹkan yẹn bí ìgbọ́n yẹn kankan rọ́ọ̀lù mi tí mo fẹ́ ṣubú ní àárín mo sá ṣáàgì ara mi àti ìgbà yẹn mo rí pé ara mi yẹ mi gan ti bẹ̀rẹ̀ iṣẹ́ láti January ọdún yìí mi gbúrò àìsàn yẹn mọ́ ogun gan wà nílé báyìí nìsín tí mi tẹ lù mọ́ rárá mi ní feeling àìsàn yẹn. Nígbà tó di ní àná yìí bí wọ́n ṣe tó pè mí nìyẹn mo bá tẹ̀ ń sọ fẹ́ tó pè pé mo fẹ́ jẹ orí òkè mu wá ó ní kí lè fẹ́ jẹ gan ṣé ẹ̀jẹ̀ kọjá oúnjẹ ni ẹ lọ jà màlà bó ṣe wí ẹ̀jẹ̀ rẹ sí mo kọ́ rò pé bí ó mú mi ṣeré ni ló bá ní òkè nǹkan tí mo fẹ́ fún mi ní ìsinmi pé òun fẹ́ ra fóònù fún mi pé ṣé mo lè ráàyè lọ àsìtì parí nírọ̀lẹ́ ìmúlẹ̀ mo ní mo lè lọ wórodù mo sáré lọ ìwórodù nìyẹn eré mo pé bó ṣe ra fóònù fún mi ní àná nìyẹn.
1: Android rẹ
0: láti bá mo ti dá iye pé ká sí mi lórí tó tó bẹ́yẹn
1: wọ́n ṣe ń lóore bẹ́yẹn rí jọjẹ́ ti dá iye pẹ̀tẹ̀ orí òkè lánàá bọ̀dọ̀ bẹ́ẹ̀ pa nù ẹ tí ó sùn yìí heavy gan.
2: Àjọjà mẹ́tíbí fún ọtí so heavy.
1: Ìnáwó ẹ sókè àwọn oore tí ò tí ìyàdọ̀ rẹ rí.
2: Those kind of goodness that never came your way before.
1: Let your amen sound like thunder, receive it now.
2: Amen. Má gbà báyìí.
3: Ọ̀rọ̀ yìí ti dé jìjì.

0: Orúkọ mi ni Grace Balogun láti Àkúrẹ́. Ní ọdún tó kọjá, mo wá síbi mo pẹ̀lú àwọn tó ń wá ọmọ mi kan tí mo ti ṣègbéyà fún lọ́dún márùn-ún. Mo wá jáde. Èmi wá ní lọ́ọ̀kì, mo jẹ́ ẹ̀kan nínú àwọn tí bàbá pèsè òkè pé kó gbàdúrà fún àwọn tó ń wá ọmọ. Mo wá
1: gbé náà dẹ̀ lọmọ tó tún ń wọ́ ọmọ.
0: Bẹ́ẹ̀ ni sà. Mo wá gbàdúrà yẹn fún ọmọ mi yẹn. Òun ṣáà ní kọ́mọ mi bímọ. Wọ́n ní kámù kan mo wá mi ìkànmọ̀ pé pampers tí mo mú wá pé ó pọ̀. Mo ṣáà gun. Sí ìyàlẹ́nu Ọlọ́run, menstruation tó ṣe ní July yẹn kò ṣe mí mọ́. Àfìgbà tó Ọlọ́run bá mi fún lọ́mọ mẹ́ta.
1: Mama láwọn mọ̀ pé pampers dáhùn kó lá nípọ̀.
0: Pampers yẹn mo ronú pé kí ni màá mú báyìí fún àwọn alákọ̀wé mi mọ kan tí màá mú ṣàwọn pé gbogbo ọlọ́run lo pampers. Mo bá kó pampers lórí igbá mi, mo dì sí Lailonberg, mo ṣáà wá síbí pé Ọlọ́run o ọmọ mi omi ìfẹ́ kú kọ́pùmọ̀ mi kan wà. Ó máa lọ́mọ o, bá mi fún lọ́mọ, ó dẹ̀ ṣe. Oṣù ń gan menstruation tó ṣe
1: ní kúlà yẹn. Lẹ́yìn ìpàdé tá a ṣe yẹn kò ṣe menstruation
0: mi mọ́.
1: Gbogbo ẹ̀yìn tó ń wọ́ ọmọ lẹ́yìn ìpàdé yìí oyún ló kù tẹ́ máa ní.

0: Don't forget the family.
1: Don't forget the family.
0: Don't forget the family.
1: Don't forget the family.
0: Don't forget the family.
1: Don't forget the family.
0: Don't forget the family.
1: Don't forget the family.
0: Don't forget the family.
1: Don't forget the family.
0: Don't forget the family.
1: Don't forget the family.
0: Don't forget the family.
1: Don't forget the family.
0: Don't forget the family.
1: Don't forget the family.
0: Don't forget the family.
1: Don't forget the family.
0: Don't forget the family.
1: Don't forget the family.
0: Don't forget the family.
1: Don't forget the family.
0: Don't forget the family.
1: Don't forget the family.
0: Don't forget the family.
1: Don't forget the family.
0: Don't forget the family.
1: Don't forget the family.
0: Don't forget the family. wọ́n gba ìdájọ́ wọ́n gba ìdájọ́ ẹ sọ fún gbogbo àwọn tó wà ní jẹ́bú òde o àti agbègbè rẹ̀ kò sí ìṣòro lẹ́ni o àgọ́ mẹ́ta ọ̀sán ọ̀la òní mò ń bọ̀
1: o
0: mo ti kígbe tọ́tọ́
1: tán o
0: kí gbogbo etí gbọ́
1: o
0: àárọ̀ ọ̀la gbogbo branches wa ló máa kún fún àwọn èèyàn
1: ẹyí
0: tẹ́ bá wà ní gbogbo agbègbè korodu àgọ́ mẹ́jọ láàárọ̀ ọ̀la gbogbo ẹ̀ńtẹ́ súnmọ́ church wa ní fàgbà
1: àbẹ́yìn
0: tó ti wá bẹ̀rí àgọ́ mẹ́jọ láàárọ̀ ọ̀la angel yẹn ń kígbe létí wípé òmìnira òmìnira òmìnira ògo orí ọ̀fẹ́ ìgbédìde gbogbo ẹ̀ tó ń gbọ́ mi online ẹ lọ
1: follow
0: one
1: facebook
0: professor samuel adébáyò
1: òjò
0: bàbá authority wọ́n ní pàṣẹ ẹ̀yìn tó ń yípo lójú kan ayé yín dìde lẹ́nu ẹ̀rọ ànúgbà
1: lẹ́nu
0: ẹ̀rọ gòlò lẹ́nu gbogbo ẹ̀pẹ̀ tán gbé ọsẹ ẹlẹ́rù gbé
1: ayé
0: amagadasa nínú dáná tẹ́ntẹ́ ó ní ọwọ́ kankan
1: mi
0: ó sì gbé mi dìde
1: kó
0: lórí ẹkọ mi àjẹ́ pé lónìí ọjọ́ kẹwọ́sùn
1: kẹwàá
0: ayé rẹ dìde níwò yí
1: àmọ́dún
0: ogo rẹ yóò pọ̀
1: ire
0: rẹ yóò pọ̀ ẹni tó ń ti ogun ayé ẹ lẹ́yìn ilẹ̀ kò gbé mi ẹ jẹ́ àgbàdo àmẹ́wàá lónìí ọjọ́ kẹwọ́sùn
1: kẹwàá
0: àdúrà yìí ó ṣe pàtàkì fún gbogbo ọmọ
1: olóko
0: èmi gbàgbọ́ ó lè gbárù àdúrà kọ́ má kí ẹ kú
1: oríire
0: tó bá jọ́ mọ ológo
1: lónìí
0: ọjọ́ kẹwàá
1: oṣù
0: kẹwàá
1: bí
0: a jọ gba àdúrà mẹ́wàá yìí péré ni o ẹnìkan mẹ́wàá tán bẹ́ẹ̀ ni
1: sà
0: mẹ́wàá ni mẹ́wẹ̀wá
1: òní
0: ó ṣiṣẹ́ kí ó tó di ọjọ́
1: mẹ́wàá
0: àdúrà àkọ́kọ́ gbogbo ẹ̀ ń bá gbàgbọ́ ẹ̀ gbà
1: á
0: ẹ̀jẹ̀ jésù pa mi kò ṣeé ṣe rẹ lára
1: ẹ̀jẹ̀
0: jésù
1: pa
0: gbogbo ẹ̀ rẹ àmì ìdádúró àmì kò ṣeé ṣe.